Ọlọ́run rẹ̀ la fi ń gbàdúrà. So ní gbogbo ìgbà tẹ́nìkan bá ní Ọlọ́run ọ̀dẹ́kúnlé kìí ṣe mí. Àwọn kan ofasàbí Christian ni wọ́n. Christianity aláṣejù. Christianity tí a mọ̀ tún mọ tí wọ́n gbé dání tó sì jẹ́ pé ẹlẹ́tàn ni wọ́n. Kí n kígbe Ọlọ́run Adébóyè ní ìsìn, ṣé bá Adébóyè mọ̀ ń gbàdúrà sí? Ọlọ́run tó sọ ayé rẹ̀ di gbogbo ń tọ́ dà. Ẹ jẹ́ ń kúkú fi mú ìdí tí ó fi máa ń mú Ọlọ́run àwọn èèyàn yìí. Kí ni nǹkan méje tá a rí nínú Ọlọ́run Elijah? Kí ni nǹkan méje tí Ọlọ́run Elijah ṣe? Mi ní sọ méje o, mo lè sọ méjì péré. Tó bá di ọ̀sẹ̀ tí ń bọ̀, màá tẹ̀síwájú nú ẹ̀, a ti máa mú parí oṣù. Ní Sunday tí ń bọ̀, ọjọ́ Sunday tí ń bọ̀ ni gbogbo wọ́n tẹ handkerchief lẹ̀. Ẹ tẹ handkerchief fúnra yín lọ rà yẹn, ẹ mọ̀ jẹ ọ̀gẹ̀dẹ̀ níwájú mi. Ẹnìkan ní màá jẹ ọ̀gẹ̀dẹ̀. Ẹ̀yin wo lẹ gbàgbé mi ò ní sìn yín darí? Mi ò ríbi tí ìran ọ̀gẹ̀dẹ̀ kan ti sunkún àti dẹ̀rí. Bẹ́ẹ̀ ṣe dàborí ní ìtẹ́ dùn olórí kan, ẹ wà máa jẹ ọ̀gẹ̀dẹ̀ ń ṣejú mi. Màá sì máa súre pé kí ara ó dé ọ. Ohun tó le lára rẹ kó di dídẹ̀. Bọ̀ á padà sínú ẹ̀tọ́ bá yá. Ibẹ̀ kan mọ̀ ń sọ̀rọ̀ lọ láàrọ̀ mọ́kàn yín tì yín lásán ni. Because ìpàdé ti Sunday tí ń bọ̀ is a power service. Yóò ti le fúnra rẹ̀. Ẹja fẹ̀yìn ẹlẹ̀. Kí tá lọ Ọlọ́run Elijah? Kí ló túmọ̀ sí? What does God of Elijah? What does it mean? Kí ló túmọ̀ sí? Nígbà tẹ bá ń kígbe Ọlọ́run Elijah, tí mo sọ pé lẹ́ẹ̀kọ̀ọ̀kan báyìí ni kẹ́ mọ̀ fi gbàdúrà. Gbogbo ọ̀sẹ̀ ní ìsìn tí ó fi di Sunday, n tí mo fẹ́ mọ̀ pọ̀ pàdé mi tó bá fẹ́ kí mi kígbe. Kọ̀ kọ́kọ́ mi rí bẹ́ẹ̀, Ọlọ́run Elijah, kọ̀ wá ṣẹ̀ṣẹ̀ ni, bàbá mi ẹ̀lẹ́. Send another Elijah to bring your glory down. Send the fire, oh send the rain. To heal the sick, raise the dead and glorify your name. Lord, I want to be another Elijah here. Amen. Amen. Who is the God of Elijah? Number one, God of Elijah is a God that answered by fire. Ọlọ́run Elijah ni Ọlọ́run tí máa ń dáhùn pẹ̀lú kíni? Iná. Ẹ sọ pé fire. That's why ló jẹ́ kí wọ́n pè ní Ọlọ́run Elijah. Ọlọ́run kan ń bẹ tí máa ń dáhùn pẹ̀lú iná. Màmá, àwọn nǹkan kan ń bẹ tó jẹ́ pé ò lè fẹjọ́ sẹ́tù, iná ni ọba yín lájà. Kí mo ní ọ́ lájà? Àbí n tó ń pè ní cancer, jẹjẹrẹ tí ń dọ́gbọ́n jẹ ọ́ nínú ọyàn, tó mọ tó fà á tí sì ń jẹ ọ́ díẹ̀ díẹ̀. Ẹ ṣàwádìí mú bọ̀ bá délé more than 500 times pé iná ẹ̀mí mímọ́ sí. Ajẹun. Kí lẹ ń tẹ́ nìyẹn fẹ́ ṣe nísìn tí ò lè dìde, tí ò lè jókòó, tí ra bá já lójú kan náà? Ìyàwó ẹ̀ sọ statement kẹyìn tẹ́ ẹ bá gbọ́ program àárọ̀. Ó ní mo dúpẹ́ tọ́lọ́run ọ̀sọ̀ ìyàwó ọkọ mi di onígun mẹ́rin yàrá. Ìgbọ́rú ẹ̀rí. Èwo ló ń gun mẹ́rin? So igun kan báyìí, igun kan báyìí. So gbogbo ibi tó lè jẹ sí. Ogun mọ́ jẹ jìnà nìyẹn. Gbogbo ẹyin tí wọn ọ̀fẹ́ kẹ́ jẹ jìnà. Kàn fi agbára ṣe àmì kí iná ó ṣèdájú ẹ̀. Ṣídá. Nínú ìwé First Kings chapter 18, màmá sáré wo First Kings chapter 18, kí n Bíbélì sọ ní verse 24. First Kings chapter 18, verse 24. Yes. Ó ní kí ẹ sì ké pe orúkọ àwọn ọlọ́run tiyín náà. Elijah ní challenge àwọn wòlíì Baálì. Ó pe àwọn wòlíì Baálì, ó ní gbogbo yẹn mọ́ gbẹ́nu bọ̀. Ẹ̀yin náà lọ pe ọlọ́run yín, èmi ó sì ké pe orúkọ Olúwa. Ọlọ́run náà tó bá fi iná dáhùn, ó ní kíni? Gbogbo àwọn ènìyàn náà sì dáhùn wípé owú ire. Ogun tí ń challenge Ọlọ́run lára rẹ̀. A wá ń lọ sílẹ̀ Kenan. Ẹ̀mí mímọ́ máa sìn wá lọ. Bọ̀tà fẹ́ kó ká lọ, bọ̀n fẹ́ kan padà. Okun pupa yóò lájà. Ẹ kígbe iná ni ọ́ lájà. Ẹ gbé owó yẹn lé orí sá. Ẹ kàn mọ̀ọ́mọ̀ kígbe fáyà.

0: Yes. In the name of Jesus. Sit down. Àwọn wo ni mo rán iná tó jáde yìí sí? Gbogbo ẹyin tẹ́ ẹ ní ọkọ ẹ̀mí. Níbi tó jókòó sí yẹn ni mo ti rán iná sí ọ. Àfi tó bá ṣe pé ọkọ ẹ̀mí yẹn ń dùn mọ́. Ọkọ ẹ̀mí ti ń gbá síkì rẹ̀ sáá. Tó jẹ́ kí ayé rẹ̀ wà ní bundúkú. Ìyàwó ẹ̀mí tí ò jẹ́ kí àsìkò dúó lára rẹ̀. Gbogbo ìgbà tó bá ti sùn wá ti bára rẹ̀ lò, ó ti da spam lẹ̀. Ẹ̀mí burúkú tí wọ́n ń pè ní àlùjẹ̀nú àìsàn. Ogun fònikúfọ̀ là ń dé. Iná, jókòó. Sit down. Bí ọwọ́ yẹn sórí. Iná ò wà limited. Ayé bí tó wà nínú ọwọ́ àbá o. Iná. Bíbélì ní Ọlọ́run Elijah iná ajó ni orin. Mo dẹ iná sí ọ níbi tó wà. Bẹ́ẹ̀lì àbàkábá yàdàbà àṣà. Fire! Iná ẹ̀mí mímọ́ máa kọjá lọ nínú chọ́ọ̀tì láàárọ̀ yìí. Gbogbo àìsàn ọjọ́ pípẹ́, gbogbo ọfà tó sinmi sínú àgọ́ ara rẹ. Iná. Yes! Right out yada halash. Fire! The Holy Ghost fire. Nínú ilé rẹ̀ ń bẹ̀. Pàtúbí Adáyadé Bóòṣà. A ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni. À ń lọ sórí Facebook. A fẹ́ fi iná wo òdì. Gbogbo ẹ̀yin tẹ́ ń tẹ̀lé trendy wàásù mú Yorùbá òsùn. Ìyípadà ńlá gbọ́dọ̀ tẹ̀lé o. Ogun tó bá ti burú ju agbára èèyàn lọ. Ogun tí ọba gbóògùn mọ́ ó ti lo ogun jù. Àwọn la máa dojú iná kọ. Ẹ wo ohun tí ìyá ìsọ. Ẹnìkan ní wòlíì. Ní Sunday ẹni ká wá kachif. Ẹ tẹ kan lẹ̀ ẹ dà kan borí. A mọ̀ jí ọ̀gẹ̀dẹ̀ nígbà tí mi ó mọ̀ sọ tẹ́lẹ̀. Mo fẹ́ di Ọlọ́run Elijah sí o. Mo rò bọ́ gbọ́gbà tí mo ní òpin Ọlọ́run Elijah. Àtìgbà tí mo ní ẹtún lọ tún pé nígbà tó bá dé ṣọ́ọ̀bù tàbí tó débi iṣẹ́ rẹ̀. Ta níyàn ọ̀jẹ̀? Deception and lies. Gbogbo di ẹlẹ́tàn àtòníró láyìíká rẹ̀. Wọ́n gbọ́dọ̀ yá. Àwọn tí ń gbọ́ mi, ẹ mú ìsàn ẹyọ kan pẹ̀lú anointing ọ̀yin. A pàdé ní ìsìn lórí Facebook ní 6:30. Ọdẹ́kúnlé Epaphras lórí YouTube. Ọdẹ́kúnlé Epaphras ní TikTok àti Facebook ní 6:30 láàárọ̀ yìí. À ń gbáradì fún Sunday. Ìsìn méjì ní Sunday. Ìkan ní aago méje. Àwọn 13 to 30. Ọmọ ọdún 13. So gbogbo yín is going to be fire for fire lọ́jọ́ Sunday. Ẹ̀yin náà mú mantu yín. Ẹ mú handkerchief méjì lọ́wọ́. Tó o bá ní ọ̀gẹ̀dẹ̀ dọ́gbọ́n rà á lẹ̀ látòní lọ, kò sí nǹkan kan. Mínú mínà ṣàparadàs. Ogun tó le. Ẹ wo ohun tí sìsà ìsọ.
1: Orúkọ mi ni Ọpẹ́ Ẹmí. Èmi ni gẹ́ẹ̀ tó ya wèrè ní ibi bẹ́ẹ̀ lọ́jọ́ Sunday. Tó ya wèrè táwọn èèyàn ń wò bíbí ni ọjọ́ Sunday tó lọ.
0: Wọ́n lu ọjọ́ mẹ́ta sí mẹ́rin bí nínú church.
1: Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àti ìmọ̀wé ni mo ti sọ pé kí wọ́n gbé mi wá. Dádì ẹ̀ mọjọ́ tẹ wá sí mòwe, mo wà ní program lọ́jọ́ yẹn. So ìgbà tí ẹ̀mọ́ mi kan pè mí because gbogbo ara mi náà wọ́n da ẹ̀tẹ́ sí mi lára, wọ́n dẹ̀ fọ mi lójú.
0: Kò sí tí ò ṣe wọ́n tán. Bọ̀ nǹkan ẹyọ kan tí ò ṣe wọ́n ni pé ẹ máa gbé wọn lọ sí ọ̀dọ̀ bàbá mi. Ọwọ́ yẹn ni wọn ò rí mú pò lẹ́nu wọn. Ẹ ń bá rí wọn yóò káàánú fún abiyamọ. Tó o bá rí tí wọ́n ń sunkún bí ẹkún ayọ̀ lásán ni. Nawo ẹ sókè. Ẹni tó ní gbogbo agbára kò ní gbà kí èsù ó fi ibi gíga dán. Sidan.
1: Dádì, mo tún rìn láti ibí yìí. Mo rìn dé mòwe ní ìhòhò.
0: Ṣé kékeré lẹ́sẹ̀ bí ni?
1: So bí wọ́n ṣe gbé mi dé Ìbàdàn, bí mo ṣe wà nínú ilé, ẹ̀mí yẹn kàn sọ fún mi pé kì í sọ pé kán máa gbé mi bọ̀ ní Ọlọ́run òjijì. So bí wọ́n ṣe gbé mi dé Ọlọ́run àti mòwe náà ni mo ti ya wèrè yẹn, bí wọ́n ṣe gbé mi dé Ọlọ́run òjijì. Wọ́n ṣàtẹ́ mi síbi ibẹ̀ yẹn, àwọn èèyàn ń wò mí. So ìgbà tó yá wọ́n ní ká máa lọ sí ẹ̀yìn bẹ̀ yẹn, àwọn pásítọ̀ wọ́n wá ń pray fún mi. Ṣùgbọ́n ní òru ọjọ́ kan mo sùn, mo kàn rí atẹ́gùn, mo ń pariwo Jésù. kan ri atego ko kan fe wole ni mo kan ri baba won wo white won wa pray fun mi so mo sha ri wi pe bi mo se nse mo ri wi pe o tun reduce on dikun so gba to ya oju mi tun fo gba ti mo fi wa nbe yen mo ma ri e bora yen o kuru o dabi arara o wa irun e po but ojo ta tegun yen fe te de wonu le te pray fun mi ojo yen ni mi o ti ri e bora yen mo
2: alujanu were ni yen oni amo fun won ni ti won mo se pe se bayi so wo bayi se bayi gbogbo isan lo lemi tin control ojo te ba ti segun emi tin control emi ntin si o on lo ba ko ba logun yo gbo lai segun emi tin control isan yen bo lo gbogbo ogun le aye ka gbo because emi esu ki gbogun bo mo mo bo mo re ba gbonu odi emi kan ni bembe ko to mo sare wo ogun ki koko fi buna
1: ibi aisan yen na ni daddy samuel brafemi won fun mi ni omi 77 ati oil anointing oil so oni mo sha nda si oju yen ni mo fi npa ara ti gbogbo ete yen fi lo ni ara mi
2: o pare ni ke se nkan re oju yin
1: be ni sa oju mi fo mi riran mo
2: ni se nkan
1: oju mi si la
2: yin ri emi oye wa mu mi e wa mu mi bi mo wa yi e mu mi nbi o n gbogbo lele se e wo bi e se fine o n gbogbo.

ẹgúrò ń bẹ̀ wọn ọ̀rọ̀ jẹ jáde yẹn kò kò bẹjọ dé mo gbé bọ́dì kúrò lágbà bẹ ó dínú ipa gbá bọ́ọ̀lù torí lẹ́dí portugal kì í jẹ̀rọ yẹn mọ ní torí pé má jẹun gbọ́ kankan ò sí mbẹ ipa gbá bọ́ọ̀lù orílẹ̀-èdè portugal ṣe mọ orílẹ̀-èdè wòrè orílẹ̀-èdè dr congo ọmọ aláyò kọ̀ọ̀kan màmí mọ̀ ni wọ́n gbá o kódà Cristiano Don Santo Avero Ronaldo alaye ko lanfani lati meru le bo ti le wo kiri omo se wa fe gbo o lu ko ni ipa gba bo lori le de Portugal Roberto Martinez o ti se gbe leyin Cristiano Ronaldo si gogogo si wahala si CR7 o ne gbo o ni gbogbo eyin te yo shutu eti papa julo lojo pa yelu dara we pe Cristiano Ronaldo ko se daada eyan ninu fese wose ele ti won kokko gba ta ko ipa gba bo lori le de DR Congo yen o le kuro ndido ire omode ni o le gbo o ni bi gbangba o la mbagba o ni baba need go o ni Cristiano Ronaldo o la gba bọọlu ele to se gbara le daada ele to le fun won gongboro aye o ni sodi afọ mo se gbe leyin agba bọọlu mi o Roberto Martinez o je oluko ni ipa gba bọọlu orile de Portugal o je soro yen lo ni ferenjogi o le mi jayin temi beta o ya mo gbugbe body kuro lagba be yen nitori pe mi gbodo sule in si gbodo repete ngboro aye awon temi ti duro gogoro ko duro kakaraka sapa ton ata sapa bi won de lanfani lati ganu si Simply because one more week when big ganati lake, but you know, a letter yato singing, who da papa, who told the quemoa by daddy. Àwọn èsì fẹsẹ̀ wọn sẹ̀ elétò wáyé nínú ìdíje ife ẹ̀yẹ àgbáyé ẹ̀yẹ lọ́jọ́ ọ̀tànà ó tó di pé mo mu wá ẹ̀jẹ̀ kọ́kọ́ láǹfààní láti fẹsẹ̀ kan yà ẹ̀yẹ nínú ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Brazil. Simply because ìròyìn ń jáde àṣẹkẹ̀dẹ̀ ń ramú lọ́wọ́ kẹlà gàsíkalẹ̀ ẹ̀yẹn nípa Neymar Junior nìyẹn o wọ́n ti jẹ́ kó di mímọ̀ wípé ńgbà tí wọ́n kojú ikọ̀ agbábọ́ọ̀lù Haiti wọ́n Neymar Junior kò tún lè láǹfààní láti gbà o simply because ìlera rẹ̀ wọ́n ní kò tí ì mú chọ́chọ́chọ́ tó gẹ́gẹ́ bí olùkọ́ni ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Brazil mò ń sọ nípa Carlo Ancelotti gẹ́gẹ́ bó ṣe sọ̀rọ̀ ṣàlàyé sí gbòòrò ayé ó lè mí jẹ́yìn tèmi lóní fẹ́rẹ́ńjógí ó ṣe jẹ́ gangan nìyẹn ẹ má gbàgbé wípé ìlú Philadelphia ó ń bẹ̀ gangan ni wọ́n ti láǹfààní láti gbẹ́ ìfẹsẹ̀wọnsẹ̀ yẹn bó ṣe jẹ́ gangan nìyẹn ó yẹ já sáré lọ wo àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ tó wáyé lọ́jọ́ ọ̀tànà simply because round two ó ti gbéra sọ wọ́n ti parí round one ẹ̀yẹ́ gbòòrò ayé two stars ó lóun ti manchester city nìyẹn mo ti rí alágbá bẹ̀ ẹ ṣe àmà bá ń bológúnlógún bo lọ́gbọ̀lọ́gbọ̀n ẹ jẹ́ kán rí mi gbọ́ kán rí mi wò káàkiri tùbútùrú ilẹ̀ àgbáláyé ẹ jẹ́ kó dé gúúsù kó dé wọ̀ọ̀rùn kó dẹ̀ dárí wá lọ́wọ́ kan làgà sí kalẹ̀ ó dá pàápàá lọ́jọ́ tànà ipa gbá bọ́ọ̀lù orílẹ̀-èdè czech republic ṣe mọ́ south africa wọ́n gbọ́ ọ̀mí aláyò kọ̀ọ̀kan o ilé tó jẹ́ wípé ìrètí sì ń jọ ń bẹ fún ipa gbá bọ́ọ̀lù orílẹ̀-èdè south africa nítorí pé goli wo mi gbà sí ọ òun ni wọn fi dákan yẹn padà lọjọ tànà bó ṣe jẹ nìyẹn ṣe wá rí switzerland àwọn gbéná gorí ipa agbábọọlù orílẹèdè bosnia pẹlú àmì ayò mẹrin sẹyọ kan canada àwọn ṣe bẹẹ wọn ṣe kándákándá náà bá fún ipa agbábọọlù orílẹèdè qatar wọn fún wọn ní qatar pẹlú àmì ayò mẹfà sódò ọgbà bẹẹ ìlóru mọjúmọ ní bákan náà ipa agbábọọlù orílẹèdè mexico àwọn ṣe gudugudu méjì àti yàyà mẹfà wọ́n kún ipa agbábọ́ọ̀lù orílẹ̀-èdè south korea wọ́n kún wọn lámì ayò kan dondo nìyẹn o tó bá wá dìde dé agogo mẹ́jọ lónìí ipa agbábọ́ọ̀lù orílẹ̀-èdè america ṣe mọ́ australia yóò jọ láǹfààní láti kojú ara wọn dèdè agogo mọ́kànlá àṣálẹ̀ pátápátá ó nípa agbábọ́ọ̀lù scotland àtòrílẹ̀-èdè morocco tí wọ́n jọ máa láǹfààní láti kojú gbiná wojú ara wọn tí kankan náà yóò máa kojú kankan náà ẹ̀yẹn lápá ọbẹ̀ yẹn ó ṣe jẹ́ gangan nìyẹn o ó dá pàápàá ẹjẹ́ ń gbé bọ́ọ̀dì kúrò lápá ọbẹ̀ yẹn kí n tún máa kàwé yẹn ságbà wájú ó dọ́dọ̀ ra wá agbábọ́ọ̀lù obìnrin tó jẹ́ agbábọ́ọ̀lù ń gbà kànà fún ipa agbábọ́ọ̀lù chelsea mo ń sọ nípa sam kerr ẹ mọ̀ wípé agbábọ́ọ̀lù ti fi ipa agbábọ́ọ̀lù chelsea obìnrin lẹ̀
lo wo ta wa yi iroyin tin je ko di mimo epo sese o ko pada sinu idije NWSL ele to je tawon obirin lori le de gesi ke ga bo se ja wi pe yo lo ma ko pa ninu ipa gba ballo Gotham FC o je ja niyan ko be jode eyin ti chase honorable abubakar peyemi we o gbo aa eagle network ilorin east ti shati leyin fun ise joba gomina abdurrahman abdurraza ba mi mo ri elapa be yen ma jo lo ko sawe ba mi abdurrashid adelabuja gaba gbogbo chelsea rajegunle le ilorin owo oko aji arashida ba mi mi gbo ku yen edamu abule sowo lesa agbara gbogbo chelsea ni ipinle osuka avatamala ba me durore seyi lomo oga la ni takogun seyi isoke ni igbokwe odurore ogbeni kayode odeyemi ajaskori waya ni gbogbo tisin gbogbo agbara chelsea ni tisinu baba chelsea ni gbogbo sadan te ma giri alimi ba mi mo ti ri alapa abe yen e ma jan lo ku sawe fa so gbade ba keju lati nu ijo alafi oluwa baptijo baba e ko ojo masa e ma ban kitare alagba sunday adebayo awon ti chelsea toko gongongon nu o da gbagbapa ge bi mo se gbe body kuro lapa abe yen e je ma lo sinu ipa gba balu manchester united ne tori pa gba bọlu won gba kana mo so nipa Edison Cavani o ti je gba o ti gba lati se gire lati pe adeun ele tin be laro ati pa gba bọlu Boca Junior o ti gba bo ti le je wi pe era wa gba bọlu omodun mokandilogoji na ko ti fi han pe boya yo ti e lo retire bo ti le ri opo o kere omo amo de bo sugbon o lo n gba wi pe o fi pa gba bọlu Boca Junior eyan lori le de Brazil e o fi le boro jeje niyan eyin ti Manchester United boya Edison Cavani ko de ma pada bo eh a se ko ma pada bo o tun ba leka jade wa siri gbogbo sire awon ti Manchester United na owo baba Ablami bori elapa be Reverend Dr. Ololade lati ni ijo First Baptist Church suru lere le lorin dade ko oju mama e ban ki mommy lapa ton ise oluwa oni towo yin baje lase edua o ya ba mi oye depo gbogbo Kwara Polytechnic eyan gbogbo computer science what tip to ale ba mi owo

gbogbo goma eyan lori le de wa nigeria awon olori e meniyan bami harmony brass band mori e lapa be officer chris ni gbogbo a division ile lorin mori e nbe eyin ti asna ki lo nsele lodo yin gogogon won tin jago di mimo wi pe asna e ti n kowo lo o eyan sinu ipo agbabolu lesa city eyan lati pe ke lo gbe agbabolu kan to je omodun bi mokande ni ogun ni eyin to ko re je jeremy moga koda gege bi o se je pe won le ti n kowo lo bi pe fe lo romo yi lati pe ko wa ma lo dollar eyan ninu ipo agbabolu ti asna gagagan niyan eyin ti asna e de ku mura owo kuku nbe lowo yin already e lowo lowo owo league se nbe lowo yin o ya de kule sefiu sola mo ti ri e lagba be yen awon ti gunners ti le toko gagagan niyan o da gbagbagba ba kan na gunners won le fe lo sinu ipo agbabolu paris saint germain eyan la ti lo gbe brady bakola agbabolu lowo egbe omo bibi orile de faranse yen won le fe lo gbe okay ora kuku si wala eku mura eku kuku keke o da pa pa pa e mo ti gbe body kuro lapa be yen lori fere sojo oja yen mido mido kin tubo ma gbe suma yen better real madrid awon ma galatico gẹ́gẹ́ bí ìròyìn ṣe ń jágbó di mímọ̀ lọ́wọ́ ta wà yìí lẹ́yìn tí wọ́n gbé tare tẹ́ wọ́n gbé ma kukurela kúrò nínú ipò agbábọ́ọ̀lù chelsea ẹ̀jẹ̀ lẹ́yìn mọ̀ wípé wọ́n ti tún fìfẹ́ hàn sáàdì àárín gbogbo ọmọ bíbí orílẹ̀-èdè argentina nínú ipò agbábọ́ọ̀lù chelsea ẹ̀sọ́ fernandez ọmọ ọdún 25 mo níṣẹ́ ẹ fẹ́ gbaṣọ yìí ẹ fẹ́ gbaṣọ ògo lára ikọ̀ agbábọ́ọ̀lù chelsea ni ẹ̀yin ọmọ real madrid kí ló ṣẹlẹ̀ ṣé chelsea ṣẹ̀yìn ni ẹ̀yin ti chelsea ẹ lọ máa gbàdúrà kó má di pé ikọ̀ agbábọ́ọ̀lù real madrid àwọn gan ni ó padà ṣàkóbá fún yín tí wọ́n padà gbaṣọ yìí aṣọ ẹ̀yẹ lọ́rùn yín nígbà tí wọ́n bá ń gbé gbogbo àwọn playmakers yín ẹ sọ pé pọ̀ ọ̀tẹ̀ lọ okay ọ̀rọ̀ ẹ̀ bó ṣe jẹ́ nìyẹn o ẹ gẹ́ bí nǹkan ṣe lọ ó ní mò ń láǹfààní láti máa gbé súnmọ́ yín tèmi lóní fẹ́ràn jogi ó dẹ́ pápápá èyí kó tó di pé àdẹ̀ má máa yànnà náà rẹ̀ ẹ jẹ́ máa láǹfààní láti ṣojú òpólẹ̀ ní kọ̀ọ̀kan ìjẹjì 09136556952 09136556952 lèyẹn lẹ̀rọ ọ̀bánisọ̀rọ̀ eléyìí lè láǹfààní o lèyẹn láti pèsè gangan láàárọ̀ tòní gẹ́gẹ́ bí ó ṣe jẹ́ wípé ẹ láǹfààní láti ganu sí èyíkéyìí nínú àwọn ìròyìn eléyìí àti láǹfààní lèyẹn láti fi léde bó tó di pé mo dẹ̀ máa lọ kà á fún yín ní kọ̀ọ̀kan ìjẹjì màá wọn fẹsẹ̀wọnsẹ̀ bí ó ṣe wáyé èèyàn nínú ìdíje fẹ́ yí àgbáyé èèyàn lónìí lọ́la àti ní gbogbo òpin ọ̀sẹ̀ tá a wáyé ẹ jẹ́ ń wẹ́ni tó wà ń bẹ̀ jí ẹ dákun ẹ ṣàánú.

0: ní ìlú ìlọrin tó rẹwà yìí ní ìkànnì yìí wà tí ò lẹ́lẹ́gbẹ́ ẹ yí síbẹ̀ kẹ́ ẹ jẹ gbádùn rẹ̀. Ẹ díjú yín kẹjà ládùn rẹ̀ ẹ jẹ́ kó mọ yín lára Diamond 88.7 FM ìkànnì tí ò lẹ́lẹ́gbẹ́.
1: Hey, wait! Before you buy that multivitamin, ask yourself, is it giving your child complete nutrition?

Ajé ọmọ ṣe báyìí máa kí yín káàárọ̀ káàbọ̀ sórí àtúpalẹ̀ ìròyìn ní ìkànnì Dial Monday 88.7 FM Ìlọrin. Àkíyí lápá àríwá ìlà oòrùn ìwọ̀ oòrùn gbogbo ibi tẹ́ ti láǹfààní ẹ máa kó òjò wẹ́líwẹ́lí láàárọ̀ yìí. Àgbà aládùúrà òjò ìtura ni yóò jẹ́ láṣẹ Elédùmarè. Ẹ kú ojúmọ́ o! Ǹjẹ́ àròjò ò níbi tẹ́ wọ̀ yẹn ẹgbẹ́ ti ìlúra nǹkan gbóná ẹ̀mí ẹ̀ ọ́ ní omi ẹ̀kọ́ ẹ̀kọ́ náà ni. Omidan Ọláyinka Ajani Ajibade ló kọ tèmi. Àwọn ìwé ìròyìn ìta kó wá sóde lójúmọ́ tòní, ìwé ìròyìn Daily Post ń bẹ́ ń bí, ìwé ìròyìn The Punch ó wà wájú wa láàárọ̀ tòní, ìwé ìròyìn Leadership ń bẹ́ ń bí, ìwé ìròyìn máa ya ojú ọ̀pọ̀ Channels, mo tún ní ìwé ìròyìn The Vanguard láàárọ̀ tòní.

0: ẹkùn ọlọwọ pápá àbí ọgán ó di wọ nínú ìwé ìròyìn the cable tó jáde lójúmọ tòní ọmì lórí àwọn òfin tó ní ṣe pẹlú owó orí sísan ìjẹ ó jẹmọ pé ìjọba àpapọ̀ lẹ́wọ̀ nàìjíríà wọn mọ̀ ti fi léde o ṣíṣe àmúlò àwọn ìlànà tó tọ́ àti èyí tó yẹ fún gbogbo àwọn tí wọ́n ń san owó orí àti lájọ olùpawọ́ wọlé lábẹ́nú ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa nàìjíríà ni wọ́n ti gbégbé sí akin o bí wọ́n ti fi kíní ọ̀hún léde gamboro sígboro ayé lọ́kọ̀ọ́kẹ́ ìjẹ̀jì wọn ní bó ti ń lọ làwọn ń tẹ̀lé kíní ọ̀hún kó mọ́ bá jimmy máwọn lọ́wọ́ o kó sì bá lè mú yẹ́sì délẹ̀délẹ̀ àwọn ìlànà lọ́lọ́kọ̀ òjòkè èyí tó pè fún ṣíṣe àmúlò àwọn ìwé òfin èyí tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ owó orí sísan tá a mọ̀ sí tax act 2025 fún tọdún 2025 mọ̀ ni o gẹ́gẹ́ bí wọ́n ti jẹ́ kó dimọ̀ wọ́n ní kíní ọ̀hún ni àwọn mọ̀ kéde rẹ̀ tí ó sì gbéra sọ bẹ̀rẹ̀ láti ọjọ́ kíní oṣù kíní ọdún 2026 gẹ́gẹ́ bí wọ́n ti fi léde o nínú ìkéde èyí tó fojú hàn gangboro nínú àtẹ̀jáde kan èyí tí wọ́n ní wọ́n fi léde ní ọjọ́bọ̀ o látọwọ́ ẹni tí ń ṣe adarí ẹ̀ka ìròyìn sí iléeṣẹ́ ọba tó rí sọ̀rọ̀ owó náà ìyẹn ministry of finance tó jẹ́ ti ìjọba àpapọ̀ wọ́n jẹ́ kó dimọ̀ wípé àwọn ìlànà ọ̀hún ló mọ̀ ṣe pàtàkì o láti rí dájú pé gbogbo ọmọ orílẹ̀-èdè nàìjíríà ni wọ́n gbọ́ àgbóyé kíní ọ̀hún lọ́kọ̀kẹ́jẹ́jì kó ba lè mú yẹ́ ṣe ọgbọ́n balance rẹ̀ lórí ṣókí ọmì níkẹ́bù ló mọ̀ tún ṣẹ̀rí ẹ̀ láàárọ̀ tò ní fa.
1: ọmọ àkọjọ kan dondo báyìí kí ètò ìdìbò gómìnà ó bẹ̀rẹ̀ ní ìpínlẹ̀ Èkìtì. Gẹ́gẹ́ bí ètò ìdìbò gómìnà ìpínlẹ̀ Èkìtì yóò ṣe máa wáyé ní June 20 pító June kí láwàyè.
2: June 19.
1: Gẹ́gẹ́ bí àwọn lọ́jọ́ wọ́n ti mú ìgbòrò báyìí palẹ̀mọ́ láti yan talẹ́ni tí yóò tún jẹ́ gómìnà nípínlẹ̀ Èkìtì. Ṣé ẹ wá rí bẹ́ẹ̀ bí ìpalẹ̀mọ́ ti ń lọ lọ́tún lọ́sì bẹ́ẹ̀ náà ni àjọ elétò ìdìbò ilé wa INEC làwọn náà ti bẹ̀rẹ̀ sí ní kó àwọn ohun èlò ìdìbò lọ sí gbogbo àwọn ìjọba ìbílẹ̀ gẹ́gẹ́ bí àjọ NACDC náà àwọn náà ti ṣí àwọn òṣìṣẹ́ wọn bí 10,000 wọ́n ti ṣí wọn síta ìpé kí ló wọn mójútó ètò ààbò àjọ ọlọ́pàá wọn ò gbẹ̀yìn àwọn náà ti bẹ̀rẹ̀ sí ní di àyè tó dúkúlùkù ó dì mú tí gbogbo nǹkan fi mú yẹ́ẹ̀sì ní ìpínlẹ̀ Èkìtì ìdí pọ́ǹchì ló sọ
2: di mímọ́. ọ̀dà ọ̀fẹ́rẹ́ gẹ̀gẹ̀ bó bá ń gbọ̀ wò

0: so e ka bo pada lati ka ipolowo oja wa abalalami to lori atupale royin be na ni asiwa alejo wa custom dada ni gbogbo ojo jima won na ni barrister paul ajiroba te tin gbo won lati bi iseju melo kan ti won tin ba wa pekelu awon kokokokoko leyi ta jo yin riwo laaro tuni barrister paul ajiroba e ku atutun lataro sa hello barrister paul ajiroba hello she wa nbe oda ba tin reti alejo wa lati pada soju la tori o da pe ojo to nro lowo gan o mu ki ojo opo on ko ma lo ja idi e laaro tuni sugbon laipe barrister paul ajiroba
1: yes sir
0: e seun e ka bo pada e ko atutun lataro sa
1: e seun gan sir
0: so oda e ja lo sori ibere ti a ni afẹ na nbe lẹẹkan ọrọ meji ni afẹkẹ ba wa yiri ẹwo paapaa ikini ni wipe ijiyawo lo ye ko wa fawọn to n gbe iroyin ofege kiri iroyin to n da ipaya sokan araalu ijiyawo lo ye ko wa fun ru awọn eyan fe awọn eyan be lati dekun irufe iwa be ese yun le ni awo gedengbe ikeji ni wipe gbolohun to ti enu gomina ipinle edo jade iyen alagba monday pobolo o ni o jeje o be lo fogun oro n gbari wipe bile ejo ba ti dajo iku fun enikeni ti aje iwa baje isele jinigbe to ba semo lori tabi wo daran miran ti le ejo si so wipe irufe ni be o je bi esun iku ni ipinle edo o ni owo mo buwo lu iwe ti won o fi lo yegi fun irufe eyan be e waja wo lagbon eto abo oju wo leyin fi gbolohun to tenu gomina monday ipobolo jade eba ajo mejeje papo
1: eje kokko be nbere alakoko o ti wa nu wi ofin wa iwa to ba give false information o wa nu penal code imprisonment ni imprisonment o de less than 3 years ko de si option of fine se ngba won esun kan wa de pe imprisonment and option of fine ele o se option of fine wa lo se won re ni tori avoc telo elomi o mo ti mo false information eje kan draw back in year 2002 explosion kan sele ni Eko I think ni Ikeja won wa awon kan ma give information nkan bye bye sele kan bye bye elomi o mo kan ibi ti nkan ti sele ibo lo ti sele ibi telomi ti nsare lo lo ti nko sinu kana ibe le elomi gba lo so false information kan to man dale ko lopo gba ke to record ke to understand pe nkan bye bye o se kini o sele nkan bye bye o sele akadolo rectify nkan to sele ye o opolopo nko ti baje opolopo nko ti daru now oro ti monday opebolo opobelo bo se so lo se ye bo se ye ko ri lo se so ye but ofin orilede wa faye gba ko faye gba in that way because o ya ke bere pe lowo mi pe kilo de
0: eh e sawo
1: eh ha ti e mo pe nkan to nsele nsin the idea of kidnapping o rampart gan any governor to ma ti dajo ku fun state high court the next thing na ni kon lo kon sign kon de lo pa any street bo ya ko seri ni e ni ka ko pa o ye ko je in the open space mo se man se awon apaniyan kan gba kan gba ti o le si rampart in the part of Nigeria particularly inside the middle east nigba inside the old Bende State to the Edo at Delta nisin but to ba convict and just sentence here loni for kidnapping o si ni eto lati lo si ile ejo ko temi lorun laarin osu meta now ti ile ejo ko temi lorun ba tu so pe idajo ile ejo to gaju ipe pe ko ipe o lo bo e ko se lo ipa an fese mule o si tun ni eto si lati lo si ile ejo to gaju ta mo si supreme court so process here won gbudo follow e ti supreme court ba ni pe be ni o ye nkan ta so yi o ye ki won fi o tete pe kun lo yegi fun igba ni governor she ni right ati sign death warrant. Because gomina ba lo sign pe kon lo death warrant kon lo yegi fun kon padanu ati ri several cases be ye to se ten e se pada lo si court pe honorate of appeal de court of appeal ah magan court of appeal you so ah magan ti supreme court you so now it now comes down to pe ta ba fe achieve oru result is kanti Monday Okpebolo so governor Edo State agbudo amend the constitution wa boya all kidnapping cases come on dro high court ni so that ko ni si appeal lo si court of appeal ati lo si supreme court based on kan to nsele nisin lati ka owo awon ara bi ko lori sele to nsele but ta ba amend there justice ona meta lo ko si bon se man so to the accused person to the prosecutor to just states state government or federal government and to the society and justice here ogudo wa ka meta ri pe justice yi o wa just you fun awon meteta so into so all right but constitution wo fa igba bi won se so ye or because of the process to wa involved
0: ora
1: ba amend constitution wa ta ba yo pe gbogbo to a gbe kidnapping cases ni ko ni mo de supreme court pe high court ba ti dajo tun ti fidi e mole pe eni yi o se kini o je bi esun yi wa de fun gomina ni iye gba ti o sign boya laarin ojo merin la o gbudo sign kon lo yeji fun o la to le achieve result ye bon se nso ye but ta ba amend constitution ya ni achieve result but awon lawyer na yo tu pada lo court pe won breach right la bi ofi only right of appeal lo si court of arrear at supreme court so bo se ri niye
0: order bari support la jiro be seun gan eja tu sare doke lon ka lo polowo oje yan ra le baba ti wa pada de asojo po le fun yin lati fi iwoye yan lori koko yi eja sare lo papa ti a oni ta omi
2: na
0: oya ojo oja ya e tete si ikede pataki yi eyi ni lati fi to gbogbo eniyan leti pe awon akosemose ti won moju ileja nipa eto itoju oju lajo Benjamin Franklin Foundation seto itoju oju fawon eyan leyi to nlo lowo lowo nilu ilorin ati agbegbe re lati je anfani eto yi e o gba kaadi foruko sile pelu 500 naira 500 naira leyin na ni o ni anfani si itoju aisan oju gbigba ogun te mo awo oju ta mo si medicated glasses lowo ti ogun ni lapa ibi ti eto yi tin waye ni Olalomi Hospital to wa ni agbegbe Stadium Road nilu Ilorin ago meso owuro si merin role lojojumo ni eto yi fi nwaye o fun ekunrere alaye e pe ajo Benjamin Franklin Eye Foundation sori ero ibani soro yi 08032622377 Ajo Benjamin Franklin Eye Foundation ni Olukede.
3: Fetobin Ion and Care, be good for your body, yeah, you, yeah.
4: Oh, yes. Wake up, feel strong, feel free with Ferrobean. Iron for you and me. Ferrobean is a product of Feedsin Healthcare PLC, available in pharmacies nationwide. Ferrobean, the ideal blood builder.
5: Iya yo ojo wo lo to fe bo lowo an to gba segbe titi ti wo na odo ni shop ti e
6: ah ri shop na ni ba ti e la fe gba nkan owo gegege na ngbele lori
5: so ti gbon ni Ilorin East Local Government ti korede fun gbogbo mutumu wa to ni woye lati piti ojo ola to lakaki sile lati wa je anfani rira awon shop tutun toto 61 shop leyi ti won sese ko sinu oja ipata nilu Ilorin lati ra ninu awon shop ti won ko sowo iwaju iwo sa ti san 3.5 million naira lekan soso lo ni gbe tan be lo si ni san 3 million naira lati ra ninu awon eyi ti won ko sowo eyin ti wa se tewo gba iwe eri oni nkan iyen R of O
6: bakan na e si tun le san die die le meta laarin osu meta
5: ifafa mi agbale yi o lo ba tan lo ba di oni shop titi lai lai ki lo nduro de gbe si ologbon yi loni ki won na o le fori losu ka fokan bale pese lojo ale fu ekunrere alaye e pe sori number yi 08069515398 tabi 09022299187 gbe si ologbon loni ki dukia na le je ti e ti e ti e
0: eta bo pada lati eka ipolowo oja wa oro ken yara le lati ba wada si ohun tin be nle yi afolohun be yin be ba ti pe wole esuko ni de aputi radio yin o ko yin be ba tin pe mo soro ko ba kun gbe ko be ti re mo se akolo ni tarata
2: senikeni
0: ti a o ni ta o won ni tan ti oda si wa ngba oju opo te lanfani lati pe si le 0913655692 WhatsApp line ile ise wa 0913655864 omi ya mo oju opo nloko keje
2: WhatsApp number won ni eko eto edakun ile ise asofin ipinle kora se won sise bayi nitori pe awon ori igbese ijiya kokan ti won gbe lori awon ajinigbe ati awon oniroyin ro mo so pa osin be ti won ba ti fi
0: eyan
2: meji meta jo fi kaluku o se la kai ademola lati gausibi edakun ademola iroyin ko te ko yen be ba konjo mi o se se ki ma la anfani ati ka ba mo se ka eleyi
0: tori awon oro tan lo ba
2: o te lo yi o bojumu
0: oda rara oda to
2: awon oniroyin ro oro yen o bojumu rara ati rara inu ojo la debi eyin wa logo enu ohun ta ba si ri la ka a ki ko iwe iroyin ti wa abi won ko ni
0: iro boya won ti won gbe rumor kiri na fe so
2: okay
0: awon ni rumor na fe so
2: won ti wa papo
0: bo ti oye won
2: o ti papo
0: ede tan lo ni awon to n gbe ro
7: ki sa o e ka re o e ka ro baba wa santo bi lagbaro lo
0: e so
7: e ko joyo ara nu lagba wole adele lo so lati
0: e da suru yin
7: lori gbogbo to sele lana yen ilu mi titi o ye kan se kilo kan ma waju gbogbo daju daju ka le ju si to pe mu gbogbo le we ko da lati gbo wa gbogbo awon obirin kekeke na nsare gidi gidi ko da ni ti mo fe bo ni nkan o ni mo ni mo nbo na to ke lo de wala won lo ko mo ni le we o mi le gan adura wa na ni pe kolorun ba wa ko gbogbo sa soke sa sodo ba ndi ko ba wa ko ko ni le ko ti wa lokan bale lori lede gbogbo wa lo lo de nisin ko se ni to nfo mo yato so woli sin se soru gbogbo wa lati di woli bayi o kan sona ko lo nkun wa o e ku eto
0: e se won ya wo ya dede fun iwoye ti ya dupe
2: my name oni o ko ta won ni sakoji amuritala lati alori awon ki awon ta wa ni agbara bi bayi won ni in fact eto abo ni lo lati an lati gbe igbese won ni awon sele to abo ni lo lati wa eni to bere eroyin
0: ajarabuka
2: ilana won ni bi on ba ti wa nitori anybody kan wa nitori temi okan mi wa loke ra oni ko si fe mo ko ata ofin ko le jare ko se agi kogbon fun awon yoku oni ko bless nigeria
0: tohada e seun fun woye ti yin na hello eh eto mo 0913655692
2: oni hello mi don ati mr lan iwaju ko ta won ni pastor ezekiel lati osere won ni seri ohun ti anilo lorilede yi ni atunto ofin wa ofin ti anilo lorilede yi ko ba ohun ti o nsele lorilede wa mo mu mo atunto ohun ni anilo
0: ada hello
8: eko jumo eko eto
0: Olorun ni ba wa to ko tin.
8: Oruko mi ni Oga Senior Mechanic ma.
0: O ko yin gaga Oga Senior eso ko yin o.
8: Ambulance mi ma sa giguru.
0: Eh eh o ye da siroyin.
8: E la mo se ri nere oro ti epo bele so. To so pe baya ile ile joba da ko no ba da jo fun yan. Teri mo ni asiko tan wa yi awon to ja awon asofin wa won le enji ofin ile Nigeria. Wa ku ta wa yin. I see so abuta ti idajo dodo, won lo ji ki awon kini o ma po si. E da kon a be won, won da kun ye yun ba tin tele. Ma te yan to ri te ri pe nkan yin yin payan, bo to lo to lo to. Won tun para tun fi kale. Yo tun ma yo ko tun fun ni an kini. O ma je wa sta tele ti di o ti di siri to ti fun yin o ti di siri sta. Olorun ni je ki ridi Nigeria, Olorun ni jo baje. E so abuta ndam ridi Nigeria, Olorun ba yo ba tegun re.
0: Ada. Olorun ni je baje. E seun fun iwoye ti.
2: Won ni Mr. Bolarin lati Yakuba mo ma send so message te send yi ma send so won ni eko eto won ni un to sele lana mi ni kai to ku lapa be yen ejo e ma ba wa se un ti yo mu korile de Nigeria o da laarin o won ni tori pe eni ti meko bo ba pa ya re won ni bo ba ri kini kan yo sare won ni gbogbo wa la nberu lasiko yi pe awon ko le imagine orilede ti a ti bara wa pe okun gbogbo wa o bale rara lasiko yi iru awon olori wo na ni oloye fadipe abolarin lati yakuba ni won fi attention
0: ara e seun fun iwoye ti yin na hello
9: hello
0: e ka ro
9: e ka ara pe to
0: e seun
9: opolo yun ni daru
0: ami olohun
9: e mo nkan lo bi ve so
0: e mo ti ita ko yin
9: ni fadimo ni lati tome
0: o ye ni so nle
9: won ni royo okere bi oba le kan yo di kan o ye ki won fi fun won wa diru eni yen kan fi jo bi ko se lo mi wa se pe ko o nje je ti n gbe rin gan oto ni bo se gbo lana elomi le fo mi ti si sai lo gan ti o ja ti ke omo tẹmọ àwọn ọmọ bọ bàtà lẹsẹ náà ń sábọ láti skul
0: kábíyèsí ọlọrun
9: tí wọn dá àkókò ọmọ pa wá kí kó tó dé o ṣé wàá mọ nǹkan tí ń sẹ lórí.
0: ẹlẹ́ o.
9: tẹ́ ń gbọ́
2: òtítọ́
9: ó ti sọ ọ̀nà kọ́lọ̀ ọlọ́run ní kábẹ́ ìsìn bẹ́ẹ̀ bá lẹ́yìn tí wọ́n mú olè tẹ́ ń gbọ́.
0: ọyà
2: pẹ̀lú pápá pa.
9: tẹ́ bá bá wọn lù olúwarẹ̀ ń lọ ni o kọ́lọ̀ ọmọ jẹ́ àdáràn.
0: Ọ̀rẹ́ ẹ ṣeun fún ìwòye ti yín.
2: A ní mo kí àlejò wa Mumin Fọlọ́run Ṣọ́ láti Pàkátà lórí ètò ààbò. Wọ́n ní àdúrà ni ọ̀rọ̀ wa gbà báyìí. School tí ìjọba gbé nílò gbé mílò ní Mòrò local government inú igbó ni ti kò kí ń balẹ̀.
0: Tàbí wọn kọ́ dáadáa.
2: Gbé àwọn lọ inú igbó tí ìjọba gbé àwọn lọ níjọba ìbílẹ̀ Mòrò wọ́n ní inú igbó ni tí àwọn máa fi dé. Wọ́n ní ọkàn àwọn kò kí ń balẹ̀. Ọ̀dà àti wípé ohun tí mo fẹ́ káwọn àlejò sí ni pé kí lẹ lóye pé ìjọba lè ṣe láti fi dáàbò bo gbogbo àwọn ilé ẹ̀kọ́ tó ń bẹ nípínlẹ̀ Kwara. Ètò ààbò yìí ò ṣe kókó àti òfegè àti kò ṣe òfegè.
0: Kí ni ìjọba lè ṣe
2: láti fi dáàbò
0: bo
2: àti àwọn tí wọ́n jẹ́ onílé ẹ̀kọ́ gbogbo àwọn tí wọ́n ní ilé ẹ̀kọ́ ní ìpínlẹ̀ Kwara. Kí lẹ lóye pé àwọn náà lè ṣe báyìí láti fi dáàbò bo àwọn ilé ẹ̀kọ́ wọn gbogbo. Ẹ jẹ́ ká tún bójú wo
0: ó ṣe kókó
2: ìyẹn lọ ni pé kọ́ wà proactive gẹ́gẹ́ bí èbó tẹ sábà máa ń sọ èèyàn
0: láyé.
2: Wọ́n ní ẹ̀ka ọ̀rọ̀ omidan àti pásítọ̀ mo kí lámẹ̀tọ́ wa wọn ni lórí ọ̀rọ̀ ìròyìn ẹlẹ́jẹ̀ tó ṣẹlẹ̀ ní àná. Wọ́n ní àwọn rọ àwọn aráàlú kí a máa rí wípé à ń rí àrídájú nǹkan tó bá ń ṣẹlẹ̀ kí a tó kí gbàǹjarì rẹ̀ síta kí ó bá máa dá ìpayà sílẹ̀ fún aráàlú. Mo sì rọ àwọn ìjọba wa kí wọ́n túnbọ̀ jára mọ́ ọ̀rọ̀ ètò ààbò ilé wa. Ọ̀rọ̀ àwọn báńdíìtì yìí ti di ẹrù jẹ̀jẹ̀ fún àwọn aráàlú. Ẹ kú ètò ọ̀gbẹ́ni Ahmed Banjo láti airport.
0: Ilẹ̀ sì ti mọ́ dájá mú ilé ìsìnká máa fi lè ṣe lọ. Ẹ ló yẹ káàárọ̀.
10: Ẹ kí ìkòrò.
0: Ẹ ṣeun.
10: Gbàmọ́ ló ń sọ̀rọ̀ lákejì ara.
0: Ẹ dá sí ròyìn.
10: Ọlọ́run wà pẹ̀lú wa.
0: Kí ẹni
10: nípa ká máa gbé big news yẹn lóòótọ́ ìsìn kan tó dáa. Bọ̀ tí yóò rí bẹ́ẹ̀ because àwọn èèyàn ti gbé ìjọba yíwó wọn ti pé wọ́n wíìkì gan. Ẹlòmíràn kan jókòó lé yóò kàn wí nǹkan tó wù sí afẹ́fẹ́. Ọ̀sẹ̀ ló kó o sí nǹkan gígé ìjọba ó ṣe fún un. Tọ́lá sáré nǹkan tó ń fa nìkan yẹn ti ṣiṣẹ́ nìyẹn. Tó bá yẹ pé ibi tí òfin ti ṣiṣẹ́ ni tó fi gbóore ni kò sẹ́nẹ̀ kan bá dídá. Bọ̀ everybody ti bìlíbi pé nǹkan tó máa ṣàṣe gbé. Wọ́n ti rí di gọ́ọ̀mẹ̀ntì pé ó wíìkì nǹkan tó ń ṣẹlẹ̀ nìyẹn. So
0: ọ̀dà
2: ẹ̀ṣẹ̀ fún ìwòye ti yín. Wọ́n ní ẹ káàárọ̀ wọ́n ní orúkọ àtàwọn ní onígúgúrú láti kọ́ngi onígúgúrú kọ́ngilé. Wọ́n ní ọ̀rọ̀ lórí ohun tó ṣẹlẹ̀ lánàá. Wọ́n ní ó da gbogbo nǹkan rú. Wọ́n ní inú ìpòrúru ọkàn ni àwùjọ wa wà báyìí. Àwọn ìjọba ìpínlẹ̀ Kwara láti pèsè ètò ààbò sí gbogbo àwọn ìgbèríko kí wọ́n sì wọ ọ̀nà àbáyọ sí àìsí ètò ààbò yìí torí pé ẹ̀mí àwọn èèyàn òkè ló wà báyìí.
0: Tán ilẹ̀ ti mọ ẹja mọ lọ ọpẹ́ pàtàkì lọ́wọ́ lámẹ̀tọ́ wa barrister Paul Ajiroba. Láìpẹ́ láìjìnà bá bá ti ń dárúkọ Paul Ajiroba a máa fi SAN kún lọ́wọ́ iwájú lágbàrọ̀ lọ́hùn. Adúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yìn tẹ́ bá wa dá sí ìwòye yín ó yàtọ̀ sí ìwòye ti ìkànnì yìí tí mo ti àwa àtọ́kùn. Bó bá di aago mẹ́wàá láàárọ̀ ni ẹ láǹfààní láti pàdé omidan tí ń dá gbẹ̀rẹ̀gbẹ̀rẹ̀ lórí ọ̀dàn lórí ètò tàpẹ̀ ní ẹ bá wa dá sí. Láago méjì ọ̀sán àjọ mọ mú nǹkan lẹ̀ lórí ètò tàpẹ̀ ní gbẹdú extra nǹkan ò ní ṣe wá àwa láwọn gbé ohun tó dáa ṣe.
2: Ikú ò ní pa láàánú wa àti àwa tí wọn yóò ṣàánú fún
0: bóyá pọ̀ǹtì yẹn lágbára. Ìsinmi ọ̀làríwájú òye wọlé o.
2: Omidan Ọláyinka Ajani Ajibade Lemi ń jẹ́ ó ti dì ní aago mẹ́wàá.

0: ẹ jẹ́ kí wá ṣe bẹ́ẹ̀ máa kí yẹn kààrọ̀ káàbọ̀ sórí àkọ́tún ètò ẹ̀bá wa dáṣe agbọ́n ti ọ̀rọ̀ àwa obìnrin ẹ jẹ́ ká kọ́kọ́ sọ òótọ́ ọ̀rọ̀ fúnra wa nígbà míì wà tí ó ṣe wípé ọkàn wa máa ń fẹ́ sọ pé rárá ṣùgbọ́n ẹnu wa ò kì í gbà á bóyá fún àpẹẹrẹ ẹbí ọkọ yín sọ wípé àwọn ń bọ̀ wá lójijì nígbà tó ṣe wípé kò bá yín lára mu yálà àsìkò tí wọ́n ń bọ̀ wá kò sówó lọ́wọ́ yín ara yín ò fi bẹ́ẹ̀ yá gágá láti gbàlejò tàbí àwọn nǹkan míì tàbí ẹnìkan tiẹ̀ fẹ́ yáwó lọ́wọ́ yín tẹ́ni yẹn tóbi lọ́wọ́ yín tó sì jẹ́ ni tó ti máa sábà fún yín lówó dáadáa tó wá fẹ́ yá owó lọ́wọ́ yín àmọ́ ẹ ò ní owó ọ̀hún tàbí ọ̀rẹ́ kan tiẹ̀ wá sọ wípé kẹ́ ẹ sin òun lọ síbi tẹ́ ẹ fẹ́ lọ tó sì jẹ́ wípé ó jẹ́ ọ̀rẹ́ tó wúwo ní ọwọ́ yín gidi tàbí ará àdúgbò kan ọ̀rẹ́ àbí ẹbí kan ó fẹ́ fi ọmọ tiẹ̀ sílẹ̀ sọ́dọ̀ yín lásìkò tó ṣe wípé ọwọ́ ti yín gan fúnra yín ti kún ẹ ò fẹ́ kí wọ́n pè yín ní onígbéraga ẹ ẹ̀ fẹ́ dàbí ẹni burúkú lójú wọn ẹ sì fẹ́ ba ìbáṣepọ̀ jẹ́ nítorí náà ìgbà míì ẹ máa rẹ́rìn ẹ sì máa gbọ́ ohun tí kò dùn mọ́ yín lọ́kàn nígbà tó bá yá ẹ̀yin náà máa wà nínú ìbànújẹ́ tàbí ìrẹ̀wẹ̀sì ọkàn bóyá inú yín ò dùn ara yín ò yá gágá ẹ ti fiṣẹ́ para yín nítorí pé ẹ ò fẹ́ sọ no nítorí náà ìbéèrè wa lórí ètò lónìí wípé ǹjẹ́ ó ṣeéṣe ká kọ ohun tí a ò fẹ́ láì sọ pé rárá ṣé ọ̀nà míì wà tí a lè fi kọ ohun tí a kò fẹ́ láì ba ìbáṣepọ̀ jẹ́ ẹ káàárọ̀ ẹ káàbọ̀ sórí ètò ẹ bá wa dá sí Omidan Ọláyinka Ajani Ajíbádé lórúkọ tèmi. olórí ètò láàárọ̀ yìí níwọ̀nba àkókò ta ní èmi náà ní kọ̀kọ́ máa dá ṣe láàárọ̀ yìí mo ní àlejò lórí ètò àlejò ṣáájú ká máa pẹ́
1: àlejò mọ́
0: kó a kọ́ tó mú wọ pé àlejò
1: ó yẹ kí ti graduate gbọ́ kó a kọ́ báyìí
0: kò ti di host ǹjẹ́ tí màá ti wá
1: rárá ẹ gbé ìbò tó pọ̀ ẹ káàárọ̀ gbogbo ilé oṣù dáadáa lábá yín orúkọ mi ní Bísọ́lá Odùwọlé Suleiman
0: ohun tá a máa sọ lórí ètò láàárọ yẹn òun náà ni pé ohun jẹ́ a ti fìgbà kan rí sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni lásìkò tá a fẹ́ sọ pé rárá I mean have you ever wanted to say no but you ended up saying yes because you don't want to spoil the relationship.
1: Ó jẹ́ rántí orin kan tá a máa ń kọ ní kékeré ń gbà yẹn wọ́n ní do not say yes when you meet àìmọye
0: ọkọ
1: má bàa gbójú burúkú ọkọ no problem
0: do not say yes when you mean to say no àmọ́ ti ṣe yẹ́ẹ̀tì tó pọ̀
1: àìmọye
0: has it ever happened to you before you tell us here
1: yes a lot of times in different situations especially when it comes to family gẹ́gẹ́ bí obìnrin a máa ń agbọ́dọ̀ fọgbọ́n ṣe agbọ́dọ̀ fọgbọ́n sí
0: ìgbà
1: míì bẹ́ẹ̀ ni ìgbà míì wà tẹ́ pé nǹkan ò ní wà comfortable fún ẹ láti ṣe but nítorí ò fẹ́ ṣe àwọn kan torí ò fẹ́ kan sọ ẹ lẹ́nu torí ò fẹ́ kan mú ẹ sọ́wọ́ kò sí wàhálà ìgbà míì gan ò ní sọ yes yẹn but your silence also means yes ọmọ ni àlọ́ ṣe nǹkan báyìí kò tẹ́ ẹ lọ́rùn bóyá wà inconvenient fún ẹ bóyá time yẹn gan ìgbà míì ẹlòmíì ẹ ò bẹ ò gbé ẹlòmíì kò kàn wá okay at that point mental state ẹ ò gbé bọ́ tí n bá sọ pé no o lè dá léru tí n bá sọ pé no o lè dá ẹbí ru wà dákẹ́ dídákẹ́ gan yes
0: náà ni some situations like àwọn situations wà tó pé sísọ yes yẹn ó wá máa ń fún ìwọ níbànújẹ́ àwọn yes kan wà tó yẹ pé they are not just yes they are yes that will take your energy take your strength take your mental health and you still have to say that yes and tó bá ti wá sọ yes yẹn ìwọ wà nínú ìbànújẹ́ for example n sin bóyá family ọkọ̀ kan tẹ̀ jọ ń gbé tò sí ìwọ náà láwọn ọmọ leave there don't go there stop that òun náà wá wò pé ìyàwó wa mo fẹ́ káwọn ọmọ yín wá
1: ọ̀hún ṣe lọ́nàwó ni
0: àwọn ọmọ tí ẹ kẹ̀dẹ̀ẹ̀rẹ́ ó sì mọ̀ pé àwọn ọmọ tí ẹ tó bá wọn wá bà kandi wọn á jòkó jẹ́ àmọ́ ọmọ ìyàwó ọmọ àbúrò ọkọ ṣé o lè bá wá bà kandi ó yẹ pé yes leave there tó lè tó yẹ pé àwọn ọmọ tí ẹ bá ti fojú burúkú wọn ti jòkó jẹ́ bàbá wa jòkó náà bá ti bá wọn wá then you will now take those children again and that's supposed to be your own resting time so a lot of yes not in but then in such a situation like that how are we supposed to say no without saying no
1: irun situation bẹ́yẹn if you pay no, you are tricky. You can't say no out of traffic.
0: So you have to.
1: You cannot
0: you have
1: say.
0: To
1: you have
0: yourself.
1: To be diplomatic.
0: How?
1: To ba di pe lo when you to ba roll or robo. Oh, emi o gbe. Mo ya ko to de gan kan le se. To ba ko awon mo bi boya mo merin na ko boy, won na ni bi meta kan. Ah. Se mo le survive ke ni to de lati bi to nlo ba. Wa ti mo ko emi o gbe.
0: Ko so no.
1: No,
0: how do you say it?
1: Mi o mo pe se ri ogbon ni kini igba
0: ogbon wo lo ani kokko so mo yen ogbon ti wo fe so yen mo fe gbo
1: for example for somebody okay. like me boya emi na ni bi ti mo fe lo njo yen
0: oh
1: ma pada ni da ti jade ni to ba ti di be
0: o ti confident ara eni yen it means that you, one way or the other
1: so you know it's me to say so ma say ah le komo wa bi mi le so
0: but you are supposed to then that time o je off ti e to fe fi sun o ti plan
1: ma wa bo mi ta ma lo off si boya ko wa le omi don wo wa pada si le ku wa ni
0: now we are coming to inconvenience to me too
1: exactly.
0: So emi o le so no now
1: so it's not a tricky
0: so now
1: you are so no mean but am I joke let me on here because
0: so now let's now open the phone line have you ever find yourself in this situation where you cannot say no and your yes o ti fun yin lorun
1: o ti shoki yin
0: abi mi se wa wo pe emi won mo mi po gba ni emi o so no straight ni o
1: awon mi man se
0: ko o
1: mo de ma
0: awon to man se
1: awon
0: to man se ma ni bi to man se si you cannot say no outrightly for everybody iyo ko e ko so pe ah bawo ni mo bi n pe eh mo ma ti wa ni ona ibo lo padre si yen na mo ma ti wa loju ona
1: eh of course you can't say no to such a thing ah no for me I would not say no
0: kodi ni won ni ma mi mo ti travel 0913655652 So how do you say no as a woman without saying no and without spoiling relationship? 0913655652 loju opoye lati Ibadan eyan okunrin o pe wa ka ma ni peju ke pe lo laaro e kokko duro na eyan ka se awon mommy wa ka fi style
1: ko em ko fi style elo mi na to ti wan situation be yen
0: te
1: pe e wa in a tight corner e fe so no boy mo be se ma so kile wa se
0: kile wa pada
1: gbe se wa pada gba ka mu ni e pada so yes
0: ba
1: te fe so no ni
0: in a situation whereby boya iyo ko e kan wa to da gan si e o da o wa je pe iwo kedere gbogbo to wo la account e bi 11000 o ti wo pe 11000 yi o ma wo go le la gbogbo data to o le la data because you are thinking that mba data no owo yi o mo ko gbe siro le owo mi le data no je kin do
1: den o be manager
0: ki yo ko pe pe ajo da kun mi ni kokan be ko si nkokan mo broke mo je gba mo jawo se o wa wo pe ha kon ma ni yawo yi naun command bo wo lo je fe se o for o wa ya owo wa ya wa ya ko tin sawon to le fun ni 2k ko se n to le fun 5k at least wa se pe ah
1: no to ba je 5k lo yo wa
0: try o sawon to le
1: awa
0: o mo pe o ni level to le fun yan lowo awon level kan
1: se bi gba to wa nle ni ah po ti e fun
0: awon level kan yo pe ah ire n je pe o le fi 5k lo at least wa se be fun bi 10 20
1: ninu 11000 meanwhile ninu kini 11 yen gan wa tun your charges so e lo gan lo ku owo e wa ku bi 700 800
0: we have seen women like okay. that in the situation where they like, don't sacrifice for beyin ati ran obinrin beyin
1: we know code e lo bi wa gbogbo 11 yen lo ma ko le
0: because
1: okay temi si better I can still run to one or two people pe mo lawon ore kan
0: ti
1: mo gbo
0: elomi o eni ti o ni bi to de sare run to
1: elomi ti ele
0: mi aburu oko lo no bere owo to si mo pe relationship yi na olohun ko strong mo se ba owo ko strong mo se wa e je ka gba ipe yi elo ta le wa nbe o
2: Hello.
1: Hello.
2: Ami.
0: Ami.
2: Ami.
0: Ami.
2: Gbogbo ṣe yóò bá ṣe tí ó bá pa yẹn lẹ yẹn máa sá fún ni fa ọmọ bí sọ orí pọtẹ lọwọ ara lé kọtẹ lọwọ ara rẹ ìyẹn máa mọwọ ara èèyàn ni o tẹ bá ti rẹni tó ń ṣe bẹẹ yẹ tó ń sọ nítorí torí pé bóyá kò fẹ tẹ lọwọ ara pa tí wọn ṣe ọjà yè yóò padà tẹ náà ni tó yẹ yí bẹẹ yẹ ìwọn èèyàn máa mọ èèyàn máa wẹ ní wọn ìwọn tó wọ ife ní ọlágbára kan báyìí
0: Ah,
2: mommy, this is how I don't see today being got to the year for all of you.

0: In the finest city of Ilori lies a secret.
1: Diamonds 88.7 FM.
0: Radio like no other. Tune in and discover these flavors. Simply relax, close your eyes, and enjoy the sound. Get it into your system. Diamond 88.7 FM. Radio like no other.
2: Ìkànnì tó jalejako tó tàn kárí ayé.
3: Gbogbo anígboro ti mọ kí ló ń ààbùn.
4: Àpapọ̀ mọ̀ pọ̀pẹ́ onímọ̀jì. Ìgbà tí gbangba tó wà dẹ̀kùn gedere.
2: Ayọ̀ àti ìdùnnú yín lọ jẹ wá lógún.
5: Bí àbí fún mi mẹ́tù àbí. Bí àṣàpp wá.
2: Pẹ̀lú Diamond FM, ìgbádùn tí ò lópin ni.
6: After working kí ló kù, ìgbádùn ló kù tá wá jẹ.
2: Àní nínú ohun gbogbo ayé ọpẹ tó yọ.
7: Ṣé Ọlọ́run òbójú mi jẹ́?
2: Diamond FM, ìkànnì aláyọ̀ ni wá.
7: Ṣé Ọlọ́run òbójú mi jẹ́? Obìnrin mi sọ̀tà wà lẹ́nu.
2: Ìlú àtọrin tó jẹ tí ń gbèsè tó túrin lẹ̀ dòdò.

0: níbi tá ti kore àwọn àgbàbọ̀ wọn níbi pẹlẹbẹ báyìí láti mọ́lẹ̀ jẹ ká ti bi pẹlẹbẹ kó kiní ọ̀hún láàárọ̀ yìí kó ba lè jọra wọn. Ẹjẹ́ ń ti ọ̀dọ̀ ọ̀nàrẹ́bù Abdulkadir Isa tí wọ́n jẹ́ chairman PDP Ìlọrin West ọ̀dọ̀ yìí ni wọ́n ti gbé kiní ọ̀hún àyàwó àjọ máa gbà síra wọn ni láàárọ̀ ọ̀tún ní kó tó di pé aṣojú òpólẹ̀ fáwọn aráalé láti bá wa dá sí ti bẹ́ńlẹ̀ yìí kí tún ṣèròyìn mọ́ o ẹ rí wípé ìgbà àkọ́kọ́ kọ́ rèé tí ó ti ń jáde tó kiní ọ̀hún já rìnrìn nílẹ̀ lọ́kọ̀ọ̀kan èjèèjì ẹjọ́ èyí tí wọ́n ní ó wà ní ilé ẹjọ́ tí wọ́n ṣẹ̀ṣẹ̀ pè lẹ́nu lọ́ọ́lọ́ yìí ìyẹn gómìnà Abdulrahman Abdulrazak wọ́n pe ẹjọ́ kan lẹ́nu lọ́ọ́lọ́ yìí léyìí tó ní ṣe pẹ̀lú wọ́n pe tako ẹni tí ń ṣe adarí ẹgbẹ́ òṣèlú yín ẹjẹ́ ń ló báhùn ẹjẹ́ ti bẹ̀ kó ní àárọ̀ yìí kí lẹ́yìn rí sọ sọ̀rọ̀ ẹjọ́ bó tiẹ̀ jẹ́ pé bẹ́jọ́ bá ti wà nílé ẹjọ́ ìwọ̀nba lèèyàn ń sọ̀rọ̀ nípa rẹ̀ mọ́ ṣùgbọ́n ojú wo lẹ́yìn fi wọ̀rọ̀.
1: Mo kí gbogbo àwọn aráalé, mo sì kí gbogbo àwọn olóṣèlú alápapọ̀, mo sì kí aráàlú. Ọ̀rọ̀ tí atọ́kùn béèrè ní ọ̀rọ̀ wa yìí, ọ̀rọ̀ kan tí gbogbo ilé ń fèsì lọ́wọ́ ni, gbogbo ilé ń dáhùn lọ́wọ́. Kí lọ̀rọ̀ náà? Lérí pé o ní sàtífíkẹ́ẹ̀tì, ẹ ní sàtífíkẹ́ẹ̀tì, ọdọ̀ ọ̀lẹ̀ ẹjọ́. Ọ̀rọ̀ yìí ti sọ̀rọ̀ ọ̀lẹ̀ ẹjọ́, àbájá o ní sàtífíkẹ́ẹ̀tì, ọwọ́ mo ní ó fi hàn yìí ni, mo ní o, ó sọ wá ní ni kì í ti sọ̀rọ̀ ọjà. Ọ̀rọ̀ sàtífíkẹ́ẹ̀tì wá dọ̀rọ̀ àwọ̀ yìí ó ti dọ̀rọ̀ ọ̀lẹ̀ ẹjọ́, ṣé ọ̀rọ̀ sàtífíkẹ́ẹ̀tì lọ́kàn lọ́wọ́ wọn sàṣì, àbí sọ̀rọ̀ àlọ́lẹ̀ ẹjọ́ lọ́kàn sàṣì pẹ̀lú ti kọ́ra wa yìí. Èmi ń rọ gbogbo aráàlú kán fi ọkàn balẹ̀ léyìn eléyìí kò sọ̀rọ̀ ń bẹ́ẹ̀ kò sọ̀rọ̀ kankan bẹ́ẹ̀ kò sọ̀rọ̀ kankan bẹ́ẹ̀
0: kò sí. Ẹ̀yin wo pé kò sọ̀rọ̀ ń bẹ́ẹ̀
1: sọ̀rọ̀ ń bẹ́ẹ̀
0: kí lẹ rí tẹ sọ pé kò sọ̀rọ̀ ń bẹ́ẹ̀.
1: Gómìnà wa ti sọ ọdún mẹ́rin lákọ̀ọ́kọ́ ọ̀rọ̀ yìí ti jàrà yìí nígbà tó kọ́ wọlé. Ọlọ́run bá wa kẹ́ àwọn tó ti lọ ni ká má máa dákọ̀ tó ti lọ kú ọ̀hún lè ṣe rédíò mọ́ ni ẹ tó ti lọ wọ́n ti dákọ̀ rẹ tipẹ́tipẹ́ ni yóò ní sàtífíkẹ́ẹ̀tì. So bẹ̀tọ́ ọba wa yìí báyìí kì í ọyẹ́ sọ̀rọ̀ PDP ọ̀rọ̀ ìlú ni ìlú ni sọ̀rọ̀ tó kéyìn wádìí ìdílé ṣe kí wọ́n á challenge pé kí o ní sàtífíkẹ́ẹ̀tì kò sí kẹlẹ́ ẹjọ́ mo ní sàtífíkẹ́ẹ̀tì èyí ni ó pòlúṣẹ̀ ni o lẹ̀ mo ní tèmi ṣe gómìnà ó pòlúṣẹ̀ ẹ̀ ń sì mo ní o èyí pòlúṣẹ̀ bẹ̀tẹ̀ eléyìí kì í ọ̀rọ̀ ilé ẹjọ́ kọ́lọ́kàn nínú ọ̀rọ̀ kọ́ra ṣàṣeyàn o ẹ ti ṣe kọ́ra kọjá ọ̀rọ̀ kóòtù lẹ́nu kóòtù lọ́la ẹ̀múyẹ̀ lẹ́nu ẹ̀múyẹ̀ lọ́la ẹ̀ ń kọ́lọ́kàn o so èmi rọ gbogbo lé kì í ṣe pé dr bukasa kì ní challenge gómìnà àkọ́ra ìlú ní challenge ìlú ní challenge gómìnà wa ìlú ni iléeṣẹ́ ìdòlà wà yìí ẹ̀ ń káròyìn láàárọ̀ ẹ̀ ń gbọ́n tí ìlú ń sọ kò sí pé àwọn èèyàn kó síbi ìkan wọn ń gbà èyí gẹ́gẹ́ ìlú ní ìyá àti lọ́wọ́ gbogbo ohun téèyàn bá fi ìwú ṣe láyé àbọ̀ rẹ̀ ní sinmi ni kọ́ láwọn tó gé ara ọmọ ẹni tí ń ṣe wọ́n ju wí tá à ń sọ yìí lọ tá à ń gan bínú tí wọ́n rẹ̀ àti lọ pé oṣù mélòó ló kù mọ́ oṣù fẹ́ẹ̀ dé tán àwọn ò fi ìwà àwọn fèrè àti ẹ̀jẹ̀ máa jàdó bí eléyìí much.
0: A máa wọn aráàlú kan náà tó ń sọ̀rọ̀ báyìí pé ó sì wájẹ́ lú àkókò yìí ni ẹgbẹ́ òṣèlú PDP wà wò pé àkókò yìí ló yẹ káwọn ọmọ béèrè sàbùkẹ́ lọ́wọ́ gómìnà pé gómìnà sàbùkẹ́ yín ń kọ́.
1: Wọ́n ti bèrè sẹ́yìn sẹ́ wọ́n ti kì í sò ní.
0: Ẹ wọ́n wò pé kí ló dé tó wájẹ́ lú àkókò ilẹ̀ ṣẹ̀ṣẹ̀ tí wọ́n wúrú ẹ̀ jáde.
1: Ọ̀tọ̀ ní tó yẹ ká gbájúmọ́ ọ̀tọ̀ ní tó yẹ ká gbájúmọ́. Sẹ́mọ̀ bí sàtífíkẹ́ẹ̀tì bá wà ní tó yẹ kọ́ wájú lẹ́ gbájúmọ́ ẹ̀kọ́ ni mo ń yàn án ṣe ń tọ́tọ́ ẹ̀kọ́ ni ẹni tó bá ní ó lẹ́vù lọ́wọ́ ẹ̀ lè fi ẹni tó ń dìgírì lọ́wọ́ ẹni tó wọ́n mọ̀ sí ẹ̀tọ́ ẹni ojú tóun fi wo nǹkan ẹ̀tọ́ tó ń dìgírì lọ́wọ́ ọjọ́ ká tó challenge gómìnà lẹ́ni kì í sọ̀rọ̀ ìní àbáka ń bẹ ọ̀nà bàbá kẹ Alhaji Alabra náà bá wa kẹwọn náà bá wa kẹwọn wàláì tó kọ́ challenge ìjọba yìí ló gba báyìí ò ní sàtífíkẹ́ẹ̀tì kì í sọ̀rọ̀ pé dr bukasa ló wá dìde lé kì í sọ̀rọ̀ ìní kì í sọ̀rọ̀ ìní kì í sọ̀rọ̀ àná kì í sọ̀rọ̀ pé wà níjọba ń parí lọ́kọ́ nǹkan ọ̀rọ̀ àtẹ̀yìn ni wide.
0: Ọ̀dà ẹja àfilẹ̀ torí pé asọ́lẹ̀ kan wípé ọ̀rọ̀ tó sì wà nílé ẹjọ́ ni ìwọ̀nba la lè sọ lórí ẹ̀ mọ́. Ẹja máa bọ̀ wá sọ́dọ̀ ọ̀nàrẹ́bù Ajao Sulaiman Aye Nṣeru ẹ̀ tí wọ́n jẹ́ alága ìjọba ìbílẹ̀ ìlà oòrùn nínú ẹgbẹ́ òṣèlú PDP nílùú Ìlọrin bí. Mo fẹ́ béèrè lọ́wọ́ yín bá a bá ní ká yiri kiní ọ̀hún wò ìṣèjọba tó ń bẹ lórí àlè.

0: ẹnu táwọn fi ti pè ń lé ní elétò yìí ó ọ̀rọ̀ ti jù bẹ́ẹ̀ lọ. Àwọn gangan náà wọ́n sì dá púrọ́blẹ́mù yìí lẹ̀ fún wa ní Kwara.
1: Kí lẹ rí tẹ ìsọ bẹ́ẹ̀?
0: Yọ̀dà fún yín. Gbogbo àwọn ọmọ bújọ gbójọ nígbà ayé wọn tíjọba yìí ti fọ́ọ̀sì dànù àwọn gan ni wọ́n tún rán wọn fún ọmọ lọ́ọ̀ yìí kó yàn nílùú káàkiri.
1: Tẹ́ ẹ sì lẹ́rìí fún ohun tẹ́ ẹ̀ ń sọ yìí.
0: Bẹ́ẹ̀ ni mo lè sọ bàbá wa alágbàdo lọ́dọ̀ mi. Mo sì ń jẹ́ mọ́tàlá. Ẹ fún wọn nọ́mbà mi.
1: Ẹnì ṣó ń lẹ̀. À ń gbọ́ yín. Ẹnì ṣó ń lẹ̀.
0: Ẹ ṣeun. Ṣé wá rí ìjọba yìí ó gbìyànjú lérí ọ̀rọ̀ ọ̀nà ni, lérí ọ̀nà hospital ni, lérí ọ̀rọ̀ education ni, gbogbo ẹ̀yẹn yẹn ló ti yanjú fún wa. Insecurity yìí nìkan náà ló kú ọdún yìí ti bá wa
1: yẹ. Padà ẹ ṣeun gan. Mo lérò pé ẹ gbọ́ ohun tí wọ́n sọ. Ṣé ẹ lọ́rọ̀ tẹ fẹ́ sọ lórí ẹ̀?
2: Ẹ wo kí bàbá tó sọ̀rọ̀ láti alágbàdo. Ṣé rí bàtà sọ security. Alọ́ọ̀yé sọ̀rọ̀ sílùú. Ọ̀rọ̀ ìlú ni ẹni tó kàn lọ mọ́. Ọ̀dẹ́ ń sọ yìí ọ̀rọ̀ sílùú lẹ́ ń sọ yìí bàbá yìí. Ìmọ̀ràn tẹ́mi fẹ́ fún yín ẹni wọ́n ṣe gbogbo hospital gbogbo kinní kan. Ọ̀dẹ́ tàbá ni sọ yìí àmọ́ kìí ṣe é sọ̀rọ̀ léyìn. Àmọ́ mo bìlífù pé gbogbo aráàlú ń gbọ́ ti ń sọ yìí. Mo bìlífù ìlú náà ó fún lésì ọ̀rọ̀ tó sọ yìí.
1: Ọ̀rọ̀ àtẹ̀jíṣẹ́ ẹ láfikún.
3: Ẹ gbọ́ tó wí ni ó ní insecurity yìí nìkan ló kàn. Sí ọ̀rọ̀ nu àbí sọ lẹ́nu. Kéèyàn sọ pé ojú òun náà fúnra rẹ̀ yẹ kójú ọmọ àti because ó ní insecurity yìí nìkan ló. Security fold ti yẹn fún yín kílẹ̀ mi.
2: Kílẹ̀ mi sí.
3: Ṣé ẹ power àwọn security wa sáwọn ọlọ́pàá lẹ̀ yẹn power ni àbáwo lẹ̀ yẹn power. Tẹ bá ra mọ́tò kalẹ̀ fún gbogbo àwọn tó jẹ́ àwọn security personnel wa sí wọn ò ní mọ̀ pé tí kinní tẹ́ ẹ sì ń repo síbẹ̀ fún wọn tẹ́ ẹ fún wọn ní subvention every month. Ẹ lọ́wọ́ àwọn education mi ló ní fún ní subvention níbẹ̀ mọ́. Tẹ́ ẹ bá ń fún wọn sí nǹkan ọ̀sẹ̀lẹ̀ kí wọ́n mọ̀ ní àwọn ògbèrà lọ síbi kan láti lọ ṣe. Tẹ́ ẹ bá fẹ́ lọ epo rà nínú mọ́tò wọn sí kọ̀ ẹ̀kẹ́ fún wọn. Ẹ jẹ́ káwọn education tó ń wọlé náà security tó wọlé kílẹ̀ fi ń ṣe. Àwọn wá sọ pé insecurity yìí nìkan ló kù sọ yẹ kí èèyàn máa sọ bẹ́ẹ̀ jáde.
1: Ọ̀dà ẹjẹ́ àtún wo àtẹ̀jíṣẹ́ tá a rí gbà láti ọ̀dọ̀ primate Korede Adeyemi láti ìlú Òmùaran nípínlẹ̀ Kwara. Wọ́n kí àwọn àlejò wa wọ́n ní ẹgbẹ́ òṣèlú PDP wípé ọ̀pọ̀lọpọ̀ ọdún lẹ fi ṣe ìjọba nípínlẹ̀ Kwara. Wọ́n ní ọ̀dà bá a ti ń gbáradì fún ètò ìdìbò tọdún 2027 wọ́n ní ènìyàn gangan ní kẹjẹ àtẹlé wọn pè ní personality wọn ni bó bá jẹ pé olùdíje lẹgbẹ òṣèlú PDP bó bá kátò tó bí àwọ rẹ bá kájú lò dẹmúdẹmú wọn ni àjẹ wípé aráàlú yóò tẹlé ẹgbẹ òṣèlú yín nù lọdún 2027 ó wá láti ọdọ àtẹjíṣẹ ń wá láti ọdọ primate Korede Adeyemi láti ìlú Òmùaran ìyẹn nípínlẹ Kwara. Ẹjẹ àtúwẹ̀ lómi ti ń bẹ́ẹ̀ hello
4: hello
1: ẹ bá ń gbóhùn sókè o.
4: Ẹ káàárọ̀ látọ̀fà mo ti ń sọ̀rọ̀.
1: Ó kọ yín mọ̀.
4: Bẹ́ẹ̀kẹ́.
1: Ó yà ẹnì ṣọ́lẹ̀.
4: Ẹ wo kò sí ọmọ rẹ̀ kánú ọmọ ọ̀bọ̀n. Ṣèjí àwọn PDP yìí bá ti ṣe rí ìròyìnbó ni tó ti wá rí tábítàbí tó tó gẹ́gbà náà. Ẹ bá tún wá dé ní ìṣẹ́ tí wọ́n fẹ́ máa sọ pé èyí kà sí nígbà gangan. Tó bá yẹ fẹ́ ẹgbẹ́ nu wà tó bá ṣe ó gbẹ́ kà kí ẹ
1: kí wà lẹ̀yìn rí gẹ́gẹ́ bí ọ̀nà àbáyọ gẹ́gẹ́ bí ó kọ ètò yìí ọ̀dà tọ ọ̀nàrẹ́bù ayé ń ṣerú ẹ̀ kí lẹ̀yìn rí sọ lórí ohun tí ìyá yìí sọ.
3: Ẹ ṣe rí ibi tí àwọn wò mọ̀nù because ibi tí wọ́n ti pè yín nísìn kò sí ẹni tí ó pè láti ibi tí wàá sọ rú ọ̀rọ̀ tí wọ́n sọ yìí torí wàhálà òdebálé òdeboko níbẹ̀ ni bí wọ́n ṣe máa wà lọ ni nígbà kan tí wọ́n rí bẹ́ẹ̀ wá mọ́ bí wọ́n ṣe máa sún àsùná tán lọ́dọ̀ wọn ṣé wọ́n rí bẹ́ẹ̀ sùn mọ́ kéèyàn tó máa sọ rú ọ̀rọ̀ tí wọ́n sọ yìí tí security ti fẹ́ lálà sí àwọn èèyàn tán níbẹ̀ wọn téèyàn bá débẹ̀ tẹ́ bá débẹ̀ wọn ọ̀rọ̀ pé èèyàn máa ronú kọ́ èèyàn máa sun ẹkú níbẹ̀ ni insecurity ti lálà sí wọn kọ́ wá jẹ́ pé odidi gọ́ọ̀mẹ̀ntì òde òní kọ́ mú wa rí nǹkan kan ṣe sí kára tún rẹ́ nìkan kó tún wá ní kò sọ ní nígbà tí PDP wà ń bẹ̀ tí irú eléyìí ṣẹlẹ̀ ni ta wà ní state yìí ká mọ́ sọ̀rọ̀ fẹ́rẹ̀ alápapọ̀ kó kálukú ọmọ ṣe state kó máa sọ state yẹn kó sọ allocation tí wọlé kó wá wò bí ṣe ń na tá a bá ń na bó ṣe tọ́ síbi insecurity yìí yóò lọlẹ̀ ẹ wo ọba tí wọ́n gbé tí wọ́n á ń pè pé ẹ assist wa o ẹ ṣe kíní kan ṣe kíní kan títí bàbá sì ti jáde sí sọ̀nù sí nǹkan tó dá bẹ́ẹ̀ sọ dá bẹ́ẹ̀.
1: Ọ̀dà ọ̀nàrẹ́bù àdùkádù ẹ̀yìn náà nìkan.

0: nkan te fe so lori e
1: owo ti mo so le ka pe o security o ko lo ra wada wa ke so o si
0: e ko so ro selu
1: e an so si wa ti mi ba yi ke so o si lo wa ke sa wada do pe owo security mo bu eyan lo se kini in lo ko sem ti o kan gugu ajo wa lo re ni ta ba wa ri ntaju o n be won ta agboro pa ke si jowa to wa me gomina abe amon abasaki o ilu o fara o le security o won ka ipa kanje is almost 400 plus o to di lo kwara to se ba nkan pia ijoba na ijoba nkan ojo ra won to ile yo sele ko sele
2: en ka lo ba mo le ti ti nku
1: nto bu pe na fe mo wa ngba na but oye atogbon to lo ngbon to wa megba na o fi ntaku re so o security olohun oba ijoba wa die do pada si rohun ama ko si olohun le se bi kan afi ijoba to abe na la ma ba so pe bi lu tin lo yo ilu ofara ro bi lu tin lo yo ilu no dun o bi lu o si le ba so e ba si lu wo eni yin so eh ijoba ni o sa ijoba ma ijoba ni
0: oda eh wo ya ma so toto lori oro eh atori atejise mi gba lati odo alagba tade won ni egbe oselu pdp ti se daradara nigba ti won wa ni ijoba won ni o ti to odun mejo bayi ti won ti gbe transformer wa si agbegbe apata eye nkorin won ni sugbon ti ijoba to nbe lode yen ijoba apc ko ya si titi de oni atejise on wa lati odo alagba tade eh eja tu elomi ti nbe loju layo hello
3: Hello, sir.
0: Hey, my car, Ross. I assume.
3: I quit yourself.
0: Alone, never what to?
3: No, I'm not following you.
0: I'm your loan.
3: Alone, about 2 minutes.
0: I'm you. You
3: look quiet on the bad girl.
0: I'm your loan. Oh, can you say?
3: I'm calling you for the gelati. Thank you, Lord.
0: And that's it, too.
3: Mookie, I'm a baton. I'll read you.
1: Yes, you.
3: Alone, I walk with you.
1: I'm here.
3: Nke mi kan koko fe so lori oro pa o se security ko se security ki se kwara city nikan ni gbogbo nkan yen tin sele ṣugbọn nkan temi kan fe fayo ni pe arun oju ni oke ki se arun ara n to fa ti security o fi duro awọn to n sijọba le wa lori naa ni ejo to lo lo mi bu enikankan gbogbo ẹnì kọ̀ọ̀kan ẹ̀kan jẹ́ kí n sọ̀rọ̀ mi délé àwọn tó ń sì ìjọba lé ọjọ́ wà náà ti ń bá ìjọba ẹ̀bọ̀ ó ti pẹ́ aṣọ́lóṣèlú gbọ́ngbọ́n ṣe ń ṣe náà làárín.
0: ẹ ṣùgbọ́n bẹ́ẹ̀ bá fẹ́ fẹ̀sùn kàn wọ́n rí dájú pé ẹlẹ́rìí fún ẹ̀sùn tẹ́ bá fẹ́ fi kàn. ó yà ní sólẹ̀.
3: ìjọba tó gbogbo ìtòkù tó ṣe ẹ mọ̀jẹ̀ ntẹ̀yìn wọn ò lè ní oríyìn.
1: bẹ́ẹ̀.
3: so security yẹn gangan òun náà náà fi mọ̀ ń bá wọn kò. àwọn tí wọ́n lè wá sórí rédíò náà tó ń sọ pé pdp tán bá rọrí wọlé ní ẹ mọ̀jẹ̀ ntẹ̀yìn nítorí yẹn bá tilẹ̀ yẹn máa gbà ó ni wọ́n náà máa wọ́ sí ju báyìí lọ fi ṣe tètè. gbogbo wa àtijọba àti aráàlú ká jáwọ́ nínú wà pálapàla ká jáwọ́ nínú wà pálapàla.
0: ọ̀dà ẹ ṣeun àti gbọ́ ìwòye yín lórí kókó yìí ẹ gbọ́ ohun tí wọ́n sọ wọ́n ní bí ẹgbẹ́ òṣèlú pdp bá tiẹ̀ láǹfààní láti padà sórí àlééfà wọ́n ní kí ni ó fẹ́ yàtọ̀ gan pẹ̀lú bí nǹkan ti ń lọ lásìkò yìí.
1: ṣé kí ọtí àbáyé sọ kí tó ń lọ bẹ máa sọ pọ́ǹtì kan mo mọ kíní kan mọ dr ọlásàkàkì tí mo mọ kíní kan mọ ọgá ní àdéhùn ìrẹ́dọ̀ àti sọ yìí o tí dr bọ́lá bá dé pé olóòtú o ìwọ ni kíní báyìí tọ́sí lọ́dà o ọlọ́run má pa gbogbo wa nǹkan ò yí change ẹ̀rọ wa ẹgbẹ́ tó wà ń ta dpc bíjọba wọn ibà láwọn fún ọ lẹ́yìn gómìnà láàárọ̀ lagun mẹ́wàá láàárọ̀ ìgbà tí èdè agun mẹ́fà rọ̀lẹ́ ó ti yí báláwọ fún ní state assembly ló ìka akamọ̀wọ̀ security ó ní kíníkà ni wọ́n ń bí bọ́ báláwọ fún ní assembly lagun mẹ́sàn-án láàárọ̀ yìí táwọn ẹbí rẹ ti ń dunnú táwọn kan ti ń dunnú gbà tí èdè agun mẹ́ta rọ̀lẹ́ ó ti change.
2: wọ́n ti gbá padà.
1: ọ̀tá ara wọn kọjá ń tà ń sọ yà yín lọ ètí mo fẹ́ fàyọ pẹ̀lú ọ̀rọ̀ tí a bá yín sọ ìpè bí pdp bá dé bẹ́ẹ̀ pdp ti ṣe rí ní kwara àti ìbò ti ṣe ìta lè mọ sọ nísìnkú yàrá nígbà tí pdp ṣe bí kíní báyìí ṣẹlẹ̀ nígbà náà kò sí tó sọlẹ̀ níbẹ̀ ìtẹ́ ìmọ̀ fífò yẹn tí bá ń sọ òṣèlú èmi tí ń sọ pé ọ̀rọ̀ ti sọ òṣèlú bó ti kàn án lọ́kàn bí lọ́kàn gbọ́ wa bọ̀ ẹ́ pé my statement that bọ̀kọ̀ síkírọ́jì yìí sọ̀rọ̀ ta lè máa fi ṣe
0: ta lè máa gbà bí ẹni gbàgbọ́ ọtí
1: tó pé gbogbo yẹn ló ṣe kí ni gbogbo yẹn lọ́kàn so our security awon kan ti se lana which is PDP I ma ti se alagba ti governor Bukola Saraki ki n be ni joba ti awon kan me to be to ma gba don to awon kan tan lara si ara won nilu o lo pe ti ma dagba na olodun se ba ogbe mo le so ki won le yi lati mo ti kini wasin se kene kan so fun wa pe impact ti joba ti ko le yo ti ko ti
0: ṣùgbọ́n ìjọba ń sakitiyan.
1: Ok miwe wo.
0: Ah táwọn aráàlú mọ̀ pé ìjọba ń gbìyànjú.
1: Ẹ ìlú náà ẹ sọ fún wa ẹ sọ méjì fún wa.
0: Ṣé ẹ̀yin gẹ́gẹ́ bí ọ ẹ̀yin ò rí ìgbìyànjú
1: ìjọba lára ni. Ẹ sọ fún wa pé eléyìí o eléyìí o eléyìí o ọmọ ìyá mi ń sọ ìsìnkú lọ bá kan bí ọba kan lọ òun nìkan láyé yẹn o àyẹ̀wò ìdílé ó tó kọ́ bí ìmọ̀ tì ní sìnkú mà kan wá bá wa tí ń sunkún. Wallahi ta'ala ibi sọ̀rọ̀ òṣèlú mo ní ọ̀rọ̀ sókè tí ì sọ̀rọ̀ òṣèlú sẹ́ wallahi ta'ala ibi sọ̀rọ̀ òṣèlú ẹni mo ti wà láti aláyé ì sọ̀rọ̀ òṣèlú wíì sì sí tẹ́bá yíwú máa ti sunkún ẹ mọ̀ pọ̀ ọ̀rọ̀ sókè tí ì sọ̀rọ̀ òṣèlú. So with this a ní à ń pa wọn lára rẹ̀ à ń pa kéèsì wọn kí wọ́n ti tọ́tọ́ kọ́ mọ̀ jẹ́ wọn pa wá tán nílùú bẹ́ẹ̀ bá gbọ́ báńkì àdísìnlù nísìn èyí ò hàn ni.
2: Ṣé bẹ́ẹ̀ gbọ́ ilé ìtọ́sẹ̀ lè lánàá sọ́n ká lukú fọkàn balẹ̀ mọ́ ni.
0: Ẹ jẹ́ àtúwò àwọn ẹ jẹ́ gbọ́ ìwòye ara lé. Ẹ lóò ẹ jẹ́ fẹ́ lómi láǹfààní ẹ̀dákun àwọn èèyàn pọ̀ tí wọ́n tò sójú là ẹ mọ̀ bínú ẹ jẹ́ àtúfẹ́ lómi náà láàyè 0913655652 ní nọ́mbà tẹ láǹfààní láti pè sí àkókò tí ń kó wa ní pápámọ́ra wẹ́rẹ́dìwẹ́rẹ́ ọjọ́jọ́ jimoh nípa àánú ọlọ́run lètò yìí yóò mọ̀ dé sí ti gbọ̀nyín. Ẹ̀lọ́ o ẹ ṣeun ẹ bá gbóhùn sókè.
4: Orúkọ mi ni oúnjẹ lóló láti òkèlè.
0: Ìyẹn èso kọ oúnjẹ lóló èso kọ orúkọ yín gangan oúnjẹ lóló yẹn èso kọ bẹ́ẹ̀ bá ti pè wọlé orúkọ yín gangan n ò fẹ́ nàgíjẹ ìnagíjẹ ni oúnjẹ lóló. Tọ́ ọ̀dà a sì rí ọ̀dà a rí àtẹ̀jíṣẹ́ kan gbà láti ọ̀dọ̀ ọlá láti police road wọ́n kí wa wọ́n kí àwọn àlejò wa wọ́n ní ẹgbẹ́ òṣèlú wọ́n ní ìṣèjọba ẹgbẹ́ òṣèlú pdp wọ́n ní wọ́n gbé ohun tó dáa ṣe tó pọ̀ ju ìṣèjọba tó ń bẹ lóde yìí lọ pàápàá jùlọ lẹ́ka ètò ọ̀rọ̀ ààbò nígbà náà. Àtẹ̀jíṣẹ́ wa láti ọ̀dọ̀ ọlá láti police road ẹ ṣeun ẹ já mélèé sí ká máa lọ fútàárọ̀ ilẹ̀ ti mọ́. Hello. Oya ẹ dá sí ròyìn.
4: Ọlọ́run tẹ̀ wá síwájú wa pé.
0: Ẹ ṣeun.
4: Ìjọba àná àtijọba òní tó ìyàtọ̀ nù wọn. Kò sí ìyàtọ̀ tó wà láàrin wọn. Bí nǹkan ti ń ṣẹlẹ̀ lásìkò ìjọba tàná. Bẹ́ẹ̀ ni ń ṣẹlẹ̀ lásìkò ìjọba tòní náà kò sí ìtọ́ dá ń bẹ́ẹ̀. Ọ̀tá ní tìkú gidi tá a ní tó lè kó wa yọ kó omi tá a wà yìí. Ẹgbẹ́ AD gbogbo wa kájú
0: ara ẹ ṣeun gan àkókò ìpolongo àkókò ìpolongo tí ì tó ẹ já máa lọ fún tààrọ ọtún ní bá a ti ní pẹ pàtàkì lọwọ àwọn àlejò wa lórí ètò láàrọ ọnàrẹbù abdulkadir isa ẹ já máa lọ ọnàrẹbù ọjọ ti lọ a ń dúpẹ lọwọ ọnàrẹbù abdulkadir isa tí wọn jẹ alága fún ìjọba ìbílẹ ìwọ oòrùn lẹgbẹ òṣèlú pdp bákan náà látún dúpẹ pàtàkì lọwọ ọnàrẹbù ajao Sulaiman Ayenseru ẹ táwọn náà jẹ alága ìjọba ìbílẹ̀ ìlà oòrùn lẹgbẹ́ òṣèlú pdp nílùú ìlọrin a tún pàdé lọ́jọ́ mẹ́jọ nípa àánú ọlọ́run ìpínlẹ̀ kwara yóò gòkè àgbà orílẹ̀-èdè nàìjíríà ò ní bàjẹ́ ẹ má wàá gbàgbé pé ìwòye àwọn àlejò wa ó yàtọ̀ sí ti ìkànnì tá a wà yìí tí mo ti atọ́kùn ètò yìí a mọ̀ bí ọ̀bẹ́ni gbèsò àtẹ́lẹsí abẹ̀nàwó ẹni bá ní alọ́ kámọ́bọ̀ láàní dé báńgbà tí èso ogun awo ní kú ẹ̀yin náà ò ní kú gbogbo wa pátápátá báyìí lájọ fi àìkú dẹ́gbẹ̀rà ẹ má gbé nínú àánú ọlọ́run ó dọjọ́ mẹ́jọ.

0: dànù.
1: Ọlọ́run ẹ̀rí ìpè àwọn ẹni rẹ̀ tó dájú.
2: Ló pe bàbá wa Pastor Joseph
1: Adéwùmí.
2: Láti máa jíṣẹ́ ẹ̀yìn rere tú òǹdè sílẹ̀.
1: Nínú èyíkéyìí ogun gbogbo.
2: Nínú ìjọ Christ Deliverance Liberation Church.
1: Níbi tí Ọlọ́run ti ń ṣẹ́ gbogbo ogun wọlẹ̀ pátápátá.
2: Gbogbo ẹni tó sunkún wọ Christ Deliverance Liberation Church ni wọ́n fò fáyọ̀.
1: Bógun ti ń ṣẹ́ nìdí ń já làwọn èèyàn ń gbari lọ́wọ́ Olúwa.
2: Lábẹ́ iṣẹ́ ìránṣẹ́ bàbá wa
1: Pastor Joseph Adéwùmí.
2: Tí ẹ̀mí mímọ́ Ọlọ́run gbowó wọn ṣiṣẹ́ ìyanu.
1: Ìwọ náà máa bọ̀ nínú ìjọ Christ Deliverance Liberation Church.
2: Kí Ọlọ́run alágbára jù ló sòkè ìṣòro rẹ di pẹ̀tẹ́lẹ̀.
1: Kí ni àlàkọjá rẹ?
2: Ṣé àìsàn ọjọ́ pípẹ́ ni?
1: Ogun ayé
2: àlákàlà.
1: Ká máa jẹun lójú oorun.
2: Àìtẹ́jẹ́ àìrọ́wọ́mú.
1: Ogun promise and fail.
2: Àìrọ́kọ́ráyà fẹ́.
1: Àìrọ́mọ bí.
2: Ó yá máa bọ̀ kí Ọlọ́run liberation sọ yẹ̀yẹ́ rẹ di ayẹyẹ.
1: Kò wá sẹ́ni tó wọ Christ Deliverance Liberation Church tí ò lẹ́rìí.
2: Lórúkọ Jésù ìwọlẹ̀ rí kan.
1: Christ Deliverance Liberation Church wà ní number 1 Liberation Street.
2: Òṣèré ní lọrin
1: fún ẹ̀bì àdúrà ìtọ́ni
2: tàbí ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé
1: ẹ pé bàbá wa sórí ago 08030695787 08030695787
2: máa bọ̀ kí Ọlọ́run liberation tú ọ sílẹ̀ nínú ìṣòro gbogbo
1: Jésù
2: lolúwa.
3: Jésù lolúwa nínú ìjọ tiwa tí ò sì lè yí padà bàbá wa. Pastor ṣe kílẹ̀rí sọ sí bèrè mi ẹ ti di bàbá nú olúwa. Amen.
4: Gẹ́gẹ́ bí ìbéèrè tẹ bí àwọn dádìwà sì tẹ̀ mọ́lẹ̀ sí ọ̀pọ̀lọpọ̀ mo tiẹ̀ láìkì pélé kan tí wọ́n fẹnuba bẹ́yìn èmi náà tí ń ronú lọ́lọ́ bí wọ́n ní ọlọ́run tó dáa yí àti ọ̀run ó bẹ̀rẹ̀ pẹ̀lú ọkùnrin kan àti obìnrin kan. Ọmọ ẹ̀ka gbàgbé nínú ìwé Zechariah orí kẹrin ẹsẹ̀ kẹwàá. Mo gbádùn èdè Gẹ̀ẹ́sì rẹ̀ dáa. Ó ní do not despise this small beginning. Ó túmọ̀ sí pé Ọlọ́run ti kára rẹ̀ tó dá yàtọ̀. Ẹ mọ̀ pé ọ̀rọ̀ kan kọ sí bíbá níbi tá a kà ní ibẹ̀ tó ní the least of you will become a thousand. The smallest is a mighty will become a mighty nation. Ọ̀rọ̀ àdìtú ni.
3: Tí ò ṣe tú o.
4: Ó ṣe tú. Let me say it's a word of misery. Sorry. Mo mọ̀ sí sọ Yorùbá. It's a word of misery.
3: Ọ̀rọ̀ jilẹ̀
4: ni. So bí àwọn ṣe túmọ̀ ẹ̀ sìn ẹni tó ń kà á tí ò bá ní ìmísí ọlọ́run olùmọ̀ rí ọ̀rọ̀ yẹn tú. Ṣùgbọ́n ẹ̀ wo bí tí mo wá mú wa lọ́sìn Zechariah 4:10 ó ní let small be ó ní the small ká má ṣe kẹ́gàn ẹni tó bẹ̀rẹ̀ nǹkan láti kékeré. Ẹ má kẹ́gàn rẹ̀.
3: Ó lè padà di ńlá.
4: Yóò di ńlá ni. Ẹ wo bí ipele tí dáàdi ìgbà tán mú ọ̀rọ̀ yẹn tán túmọ̀ ẹ lọ wọn ní ìgbélódodo nínú nǹkan kékeré òun ló sọ̀yàn di ńlá. Fún ìdí èyí ẹni tó bẹ̀rẹ̀ kékeré ẹ mọ ògún bí a kò lè di ńlá. Ẹ bá wo kóró mustadi tán máa ń tọ́ka sílẹ̀ ni kékeré náà pé kóró mustadi ṣùgbọ́n kóró mustadi kékeré ni tẹ bá ti bọ̀lẹ̀ ó padà ń dikíní padà ń gbòòrò tí ó ń di ńlá. Tó túmọ̀ sí pé kẹ́ni kò sí ẹni tó bẹ̀rẹ̀ ní kékeré tí ò lè di ńlá.
3: Tó bá fi òótọ́ sí.
4: Tó
3: sì pa ìyọ̀
4: lọ́run. Ọ̀nà tó ń wà tó kó máa ń di ó tó máa ń sọnù nínú onínú àwọn tó máa ń bẹ̀rẹ̀ pẹ̀lú kékeré. Tó bá bẹ̀rẹ̀ lénìí wọ́n máa ń wò pé ìgbà tó ṣe di ọ̀la ó yẹ kó ti di ńlá bẹ́ẹ̀ kọ́.
3: Ojú tí wọ́n fi wò ó.
4: Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ kọ́. Persistence ète Yorùbá pè ní persistence kéèyàn

0: kẹ́yàn mọ́ gbọ̀njẹ̀gẹ́ kó kọ̀ntínú àti mọ́ tẹ̀síwájú nínú kíni nínú ohun tó ń ṣe yẹ kó fi mọ ọlọ́run gẹ́gẹ́ bí ohun tó ti sọ kó fi mọ ọlọ́run kó tẹ̀síwájú kò sí ohun tó bẹ̀rẹ̀ kékeré tí ìdí ńlá
1: ẹ̀jẹ̀ kí n làmọ́lẹ̀ bẹ́ẹ̀ yẹn
0: pẹ̀lú pé kíni pẹ̀lú pé èèyàn dúró ti ọlọ́run tó dẹ̀ tẹ̀síwájú nínú nǹkan tí wọ́n ṣe so kò pọ̀síbù kéèyàn ṣe nǹkan pátápátá nípò lè dín yóò dín ńlá so bí ìpele tí èèyàn wá ń lọ yẹ pé ní àkókò tá a wà yìí àkókò ni gẹ́gẹ́ bí ohun tí dáàbì sọ àkókò ni kò dẹ̀ sí ẹnìkan nínú ayé yìí tí ò ní la kọjá ọlọ́run tó dá ayé àti ọ̀run gan la kọjá ó bẹ̀rẹ̀ pẹ̀lú ẹyọ kan obìnrin kan ọkùnrin kan òun sì dín ńlá lé ni so ọ̀rọ̀ náà tó bẹ̀rẹ̀ lé ni tó rí bó ṣe rí tó wù pé a ọ̀ dé bẹ̀.
2: Kì í ṣe pé jọ́tọ́ lọ́hún dá wa náà ni gbogbo wa wá dénú ayé lẹ́ẹ̀kan náà.
0: Ó bẹ̀rẹ̀ pẹ̀lú kékeré ni ó dẹ̀ ti dín ńlá lé ni.
2: Ọkùnrin kan obìnrin kan.
0: Yóò dín ńlá mọ́ fòyà.
2: Bàbá Pásítọ̀ Joseph Adeomi, ẹ tẹ̀síwájú nínú ọ̀rọ̀ Ọlọ́run.
3: Jẹ́ kí n tútú bẹ̀ yẹ kakò lè yé wa dáadáa.
0: Let me repeat that place again for you to buy a better understanding.
3: Ó ní ẹni kékeré kan yóò di ẹgbẹ̀rún.
0: He said the list of you will become 1,000.
3: Mi ò lè gbàgbọ́ ìgbà tá a bẹ̀rẹ̀ your Christ deliverance like day church.
0: I cannot forget where we start our church.
3: 2004 la bẹ̀rẹ̀.
0: 2004 we started.
3: Àwa méje la bẹ̀rẹ̀.
0: We started just 7.
3: Lórí òkè Sobi.
0: On the mountain of Sobi.
3: Ìgbà tí wọ́n dà wá láàmú ń bẹ̀.
0: When we were in trouble there.
3: A lọ sórí òkè Tanke.
0: We went to Tanke mountain.
3: Ìsìn àkọ́kọ́ tá a ṣe ń bẹ̀.
0: The first service that we host there.
3: Wọ́n dé wa ń bẹ̀ ni.
0: We were scattered.
3: Wọ́n ní kò lè ṣeé ṣe.
0: He said it's not possible.
3: A dẹ̀ ro.
0: We thought of it.
3: Ìbá nílé.
0: We have house.
3: A dẹ̀ bẹ̀rẹ̀ nínú pálọ̀.
0: We started in the sitting room.
3: Inú pálọ̀ la ti bẹ̀rẹ̀.
0: We started in the sitting room.
3: Kì í sọjọ́ tá a bẹ̀rẹ̀ la gorí rédíò.
0: It wasn't the day that we started
2: bẹ́ẹ̀ ni.
3: Kì í sọjọ́ tá a bẹ̀rẹ̀ la di ẹgbẹ̀rún. Ṣùgbọ́n díẹ̀
0: gradually
3: òun náà ló pẹ̀ ká
0: the one that expand
3: káàkiri gbogbo bí ṣe
0: here and there
3: kì í sọjọ́ tá a bẹ̀rẹ̀
0: no the day we started
3: ó fi bẹ̀rẹ̀ olódodo ò ní kánjú tó mọ ọlọ́run torí ọlọ́run náà fúnra ara rẹ̀
0: because God himself
3: àti nínú ọ̀rọ̀ rẹ̀
0: and his wealth
3: ó ní eré ìje tá a gbé ka wá
0: ju wa he said the race that is placed before us
3: ó ní ká mọ fi sùúrù sá
0: he said we should run the race
3: a ní mo tún gbó ṣùgbà fún bàbá mi
0: sẹ́ I appreciate my father
3: mi ò lè mọ ọ̀ràn ti rẹ̀
0: don't be desperate.
3: O ni se suru.
0: Be patient.
3: O ni to ba bo lowo eni to nkanju.
0: Is a whatever that is falling down from the hand of those that are eager and desperate.
3: E to fi suru re tele
0: na. One that is running the race patiently.
3: Oyo mo pick
0: it. Is one that will start picking it up.
3: Orilede.
0: The nation.
3: E ja pada sey.
0: Let's rewind back.
3: 1960.
0: O
3: la gbo minera.
0: We took our let me say independence.
3: Ti gbogbo wa mo.
0: Na bi one of us.
3: Ki se orilede na se wa gba kan.
2: Ati ipo to yi.
3: Ati ipo tele.
0: We are not as much as this. Growing and increasing. And it's growing and increasing.
3: Bẹ́ẹ̀ náà ni bí ó máa pọ̀ sí.
0: That's why the evil also will be growing in
3: it.
2: Bẹ́ẹ̀ ni.
0: The good thing will also be increasing.
3: Fáwọn tó jẹ́ ti Ọlọ́run.
0: Those are of God.
3: Yẹ́n sọ kíni kan fún wa.
0: Let me tell you something.
3: Àwọn kan wà.
0: There are people.
3: Bí ogójì ọdún sẹ́yìn.
0: Like 20 years past.
3: Tí wọ́n ta sìmẹ́ǹtì bíi ₦5.
0: That they selling cement for.
2: Wọn ò rówó rà.
3: Àrílé kan.
0: ₦5.
3: Ní àkókò
2: ọlọ́run àkókò
0: in time like this in a lot of time
3: ẹni ó bímọ lóòjọ́ tó lò fẹ́ ran níṣẹ́
2: ṣọlọ́ lọ́pà yóò ní sùúrù díẹ̀
3: ìwúrò bá tiẹ̀ owó ńlá pé
0: ìwúrò you give somebody great money
3: owó ńlá
0: plenty money one star
3: yẹ kọ́ ní ó di tàbí
0: it's not that one I would determine
3: àlefo owó ńlá bẹ̀rẹ̀ kéèyàn
0: sùn you can start great things before
3: owó kékeré dẹ̀ lè
0: little money can lift something up
3: ó bí pé ọlọ́run àkókò
0: God of this time
3: àkókò ló pé
0: he called it time
3: àkókò tá a ńlá àkọjá
0: the time we are passing through
3: ó le lóòótọ́
0: it's difficult
3: ṣùgbọ́n síbẹ̀síbẹ̀
0: but nevertheless
3: olódodo
0: the righteous one
3: nínú àkókò tó le
0: in time that are difficult
3: ọlọ́run mọ bùkún wọn
0: God will bless them
2: ẹ já ṣe ojú òpó kalẹ̀ ká gbà pé bí méjì láti lè ṣẹ́ wa Diamond FM 0913655 6952 bóyá béèrè àbí ẹbẹ àdúrà lórí atẹgùn látẹnu bàbá wa pastor joseph adeomi 0913655 6952 0913655 6952 òun nọmbà tó wọlé iṣẹ diamond fm 88.7 bàbá wa nínú olúwa nọmbà wo gan lọwọ ilé ìjọsìn wa àti pé báwo la làkalẹ̀ ètò wa.
3: 0800 3069 5787
2: hello.
4: Hello sir, ẹ sọ̀rọ̀ sà.
2: Níbo lẹ ti ń pè máa o.
4: Láti ṣàó ni o.
2: Láti ṣàó. Kí lẹ fẹ́ látọ̀dọ̀ dáde wa.
4: Mo fẹ́ kán gbàdúrà fún mi ni àti ìdílé mi kí àbọ̀ Ọlọ́run tó dájú.
2: Dadi.
4: Ní agbára ta, ó má ṣe ká wa.
3: Yóò lẹ́lẹ́ ti pè.
2: Ṣàwó.
4: Ṣàó nìta.
3: Ẹ tún mú kí n wọ́n rántí nẹ́ẹ̀fù. bi te pe bi na le mo je sisa o dara dara bi o de le gbagbe nerve to wa lodo yin ibe l'olorun gan ti sanu mi olorun akoko ni oruko je mo ni ko sanu fun yin
2: amen
3: anu akoko ipun ni ke ri gba
2: amen
3: olorun akoko ipun ni ko da yin lo
2: amen
3: emi mi mo ohun lo ni o mo edo kan ni oruko jesus mo ni ko bedo kan yin pade
2: amen
3: gege bi obirin olorun akoko ko be yin wo
2: amen
3: era anugba
2: amen
3: lori omo era anugba
2: amen
3: lori ise era anugba
2: amen
3: alaafia mo beere fun lekunre e mo ko yonda re fun
2: amen
3: o ti re be
2: amen 09
3: oluwa wa
2: amen 09136556952 kare yan meji si hello
5: hello alaafia fun yin
2: alaafia fun yin na bo le tin pe
5: e ku eto e de ku si oluwa
2: oluwa lo sise re o bo le tin pe
5: o ki baba wa nu oluwa na
2: daddy n gbo ki le fe
5: mo won te ju ajo o mi ni bolaji lati tanke lawo lowo ro
2: okay ki le fe lato do daddy
5: o mu fi adura ni o adura
2: lato la adura daddy
5: o gba adura fun mi
3: oluko jesus olorun to mo yin to mo edo kan mo ni ko be edo kan yin pade
5: amen
3: gege bi okunrin owo yin ko to fun ati fun eyan gbogbo
5: amen
3: ni oruko jesu ati je ati mu yin mo ni e ni je dun agbara kaka
5: amen
3: amen ko olorun mo ni ko ba le yin
5: amen
3: lowo lowo agbele ko pa yin larada
5: amen
3: ina krisi ko se ase pe lori yin
5: amen
3: era anugba
5: amen
3: owo to ju ti lo ni oruko jesu ko ti de fun iran lowo yin
5: amen amen
3: o ti re be
5: amen
3: jesu kristi oluwa wa
2: amen 09136556952 09136556952 hello
6: hello kweto sir
2: olorun lo nse to e o le tin pe kile fe o ami loruko jesu
6: nko mi se go dare samuel o le tayo lati olorun mo fe gidi gbadura fun mi ni lori dile mi
2: daddy won dey gbadura fa o
3: oruko jesu
2: amen
3: ilu tete daruko o je bi ti mo ti gbadura to lagbara olooru mi o le gbagbe odun na lorun olorun ti mo kepe lo lorun to da mi lokun ni ko da aye lo
2: amen
3: anu la ni mo bere fun mo ni ke ra anu gba
2: amen
3: anu akoko mo ni ke ri gba
2: amen
3: ise o ni ko dagbere ninu ise
2: amen
3: e to yin lowo olorun mo ni ke gba
2: amen
3: e ra anu gba
2: amen
3: e ra anu gba
2: amen
3: o ti ri be
2: amen
3: jesus christi Oluwa
2: wa. Amen. E ya gba pe kan si 09136556952. Hello. Hello. Hello. 09136556952. Baba wa ninu Oluwa, e ba mi yonda number yin le kan si ati bi ti le ijosin wa wa ati awon alakale eto wa ninu ijo wa ni to se. Hello.
7: Hello, sir.
2: Era maun bulletin pe maun.
7: Kamara to lunade ni, sir.
2: Lunade. Ki le fe lato do daddy?
7: A jo fa ki daddy gba dura fun mi. O ki ma se kuku ojiji to pa aye ma se bori aye mi.
2: Daddy.
3: Oruko Jesu.
2: Amen. Amen.
3: Ta ba ro nkan to deru bayen, ohun mo beru e ma mo ni ko ko si
2: yin. Amen.
3: Iku ojiji oni ko ne paye
2: amen
3: ipaya soke yin e mo mo ni ko ba pade
2: amen
3: emi gigun ko emi mo ko fi de yin lade
2: amen
3: o to da baba do to da ya do ni oruko je mo ni ko ne da yin duro
2: amen
3: lori omo e o ni sokun
2: amen
3: awon afojo orun ba ni jabo ni wo ni bori yin
2: amen
3: da ba re ni ke di to fi yin su lowo lowo olufisun yin ni oruko je mo ni ke jare re
2: amen
3: e gba ito yin
2: amen
3: e ra anugba
2: amen
3: o ti ri be
2: amen
3: jesus christi Oluwa wa.
2: Amen. Baba wa ninu Oluwa e ba mi yonda number yin le kan si ati awon alakale wa. E wa ba mi gbadura fun le ise Diamond FM pe agbara oto gbodo ka wa bere lati odan baba ni gate titi edebe to pin si. Ti dori awa ta n ba yin rin na ti dori orilede Nigeria na pe ko lohun so wa di nla.
3: E se oruko Jesu.
2: Amen.
3: A tun gbe yin gala asale boya gba ope wa.
2: Amen.
3: Lekan si Nigeria dowo yin abo Olorun mo ni ko daju
2: amen
3: gbogbo to nsele lowo lowo emi mimo e mo si oba awon oba e mo si Olorun tin da si oro orilede oya da si oro Nigeria
2: amen
3: gbogbo I never kan bale lowo lowo emi oya gba koso
2: amen
3: ilu Kwara dowo yin emi oya gba koso
2: amen
3: lekan si ile ise Diamond FM dowo yin emi oya gbe soke
2: amen
3: ati adari atosise abo Olorun ko daju
2: amen
3: wa tun bere fun emi ogbon emi oye emi mo lopo lopo e mo ya da lo awon osise
2: amen
3: ile ise ko ni doku
2: amen
3: ohun ota ko ni ise
2: amen
3: ohun eni bi ko ni ise
2: amen
3: le kan si gbogbo yin te po wo tele mi leyin iko oji po ni ko ni pa ye
2: amen
3: ohun rere ko ni won yin
2: amen
3: le kan si emi ma joba lo
2: amen
3: ninu ile ise ma joba lo
2: amen
3: ma gba koso lo
2: amen
3: o ti re be
2: amen
3: jesus christi oluwa wa
2: amen
0: amen in jesus name.

ọlọ́run ẹ̀rí ìpè àwọn ẹni rẹ̀ tó dájú ló pe bàbá wa pastor joseph adéwùmí láti máa jíṣẹ́ ẹ̀yìn rere tú òǹdè sílẹ̀ nínú èyíkéyìí ogun gbogbo nínú ìjọ christ deliverance liberation church níbi tí ọlọ́run ti ń ṣẹ́ gbogbo ogun wọlẹ̀ pátápátá gbogbo ẹni tó sunkún wọ christ deliverance liberation church ni wọ́n fò fáyọ̀ gbogun ti ń ṣẹ́ nìdí ń já làwọn èèyàn ń gbari lọ́wọ́ olúwa lábẹ́ iṣẹ́ ìránṣẹ́ bàbá wa pastor joseph adéwùmí tí ẹ̀mí mímọ́ ọlọ́run gbowó wọn ṣiṣẹ́ ìyanu ìwọ náà máa bọ̀ nínú ìjọ christ deliverance liberation church kí ọlọ́run alágbára jù ló sòkè ìṣòro rẹ di pẹ̀tẹ́lẹ̀ kí ni àlàkọjá rẹ ṣé àìsàn ọjọ́ pípẹ́ ni ogun ayé àlákàlà ká máa jẹun lójú oorun àìtẹ́gbẹ́ àìrọ́wọ́mú ogun promise and fail àìrọ́kọ-rayafẹ́ àìrọ́mọbí ó yá máa bọ̀ kí ọlọ́run liberation sọ yẹ̀yẹ́ rẹ di ayẹyẹ kò wá sẹ́ni tó wọ christ deliverance liberation church tí ò lẹ́rìí lórúkọ jésù ìwọlẹ̀rí kan christ deliverance liberation church wà ní number one liberation street òṣèré ní lọrin fún ẹ̀bì àdúrà ìtọ́ni tàbí ẹ̀kọ́.

ẹkúlẹ̀ làkàràlẹ̀ ẹ̀rìwá làkẹ́rù ọ̀nà a kì í tẹ̀ṣọ́ tẹ̀ṣọ́ a kì í tológun tológun àwa kì í ti dáyámọ́ǹdì a kì í gbogbo bí tẹ̀ sí ń gbọ́ mi láṣàálẹ̀ tòní. Ọpẹ́ ni Fẹ́lẹ́dùmarè ọba kọ́dá yí ọba ṣẹ̀dá ọ̀run ọba tó mọ̀ wá mẹ́bí òun ló mọ̀ wá òun ló fún wa ní orí ọ̀fẹ́ tẹ́ fi ń gbọ́ mi ketekete ọ̀sẹ̀ tó lọ là ń dágbére fúnra wa lórí ètò kì í wá ṣe mímọ̀ ṣe wa o kì í ṣe agbára wa orí ọ̀fẹ́ ọlọ́run lèmi àti ẹ̀yìn rí gbà tẹ́ fi láǹfààní láti máa gbọ́ mi ketekete ẹ̀yin ṣe ń darapọ̀ mọ́ wa lórí ètò yìí fún ìgbà àkọ́kọ́ ètò ẹgbẹ́ yẹ̀wò rere dòdò lógorí atẹ́gùn láti ìkànnì diamond 88.7 FM. kí la máa ń ṣe lórí ètò yìí níbẹ̀ la ti máa ń fún yín ní àwọn kọ́ńbọ́ọ̀kì gbáńkọ́gbì àwọn ìròyìn àgbọ́ṣe àhín kàyéfì ìròyìn tó jáde ní àárín ọ̀sẹ̀ a máa mú wa fún yín láti ṣí wa létí láti sin wa ní gbẹ́rẹ́ ìpàkọ́ kòtò tẹ́nìkan kó sí káwa náà ó mọ̀ kó sínú ẹ̀ òun la ṣe máa ń fún yín ní àwọn ìròyìn bó ṣe ń jáde lọ́sọ̀ọ̀sẹ̀ láì fẹ́ kí etí ti yín ó di ta fi máa ní àǹfààní láti kà fún yín lórí ètò ẹ má wá fòjò pòjò ẹ má fi ojò pòjò tèmi torí ọ̀tọ̀ lòjò ọ̀tọ̀ lójò ọ̀tọ̀ sí lòjò òjò lọmọ sógbólúbi kọ́rùn wá sí ilé ayé òjò lomi wẹliwẹli tó ń rọ̀ látòkè òjò lọmọ tó ń sáré kiri níjọ ogunlé èmi ò wá kí n ṣòjò mi ò ń ṣòjò n ò ń ṣòjò olúbùkọ́lá ọmọbìnrin owó honorable ambassador ọmọ bíi ọmọ ológo tó ń rògòlò tó máa rògòlò títí di ọjọ́ alẹ́ amọ́lára bí òyìnbó awẹ́lẹ́wà bí ẹyẹ ọ̀kín èmi náà kọ àánú ọlọ́run mo rí gbà ẹ kì mí délédélé ẹ pè mí ní ọmọ wá ọmọ ẹkùn ọmọ akakabugba onírú ọmọ òkú òríkòtòsá ọmọ ṣẹkúnṣẹ kí bogunlérù ọmọ onílù ìjẹrò èkìtì èkìtì kété kí la ó ti ṣe yí sí o èkìtì kété kété èkìtì jákèjádò èkìtì kété àti ríhun ká ìwá o èkìtì kété kété kété kété kété èkìtì jákèjádò èkìtì kété ẹ wá bá mi káàdì ẹ̀ ńlẹ̀ pè mí ní ọmọ kan bíi population china. kí wọ́n máa fún yín ní àwọn kọ́ńbọ́ọ̀kì ìròyìn tó jáde ní àárín ọ̀sẹ̀ kí máa fún yín ní àwọn kọ́ńbọ́ọ̀kì ìròyìn tó jáde ní àárín ọ̀sẹ̀ ìgboro dàrú nílùú ìlọrin lẹ́yìn ìròyìn kan tó gbòde wípé àwọn agbébọn ti ya wọ àwọn ilé ẹ̀kọ́ lọ́lọ́pàá bá ṣèkìlọ̀ o ọlọ́run kò dàbí ènìyàn mínísítà fún epo rọ̀bì tẹ́lẹ̀ sọ̀rọ̀ sókè o lẹ́yìn tí ilé ẹjọ́ ní kò jẹ̀bi ẹ̀sùn rìbá gbígbà tí wọ́n fi kàn án afurasí ọ̀daràn gé orí ọmọ ọdún kan àbọ̀ londo bàbá ọmọ bá faraya adédìbú òkú o a sì ń rí baálé mọ̀ létí ta ló sọ ẹ wá àpèrè ká ẹ fi tẹ̀dí géńdé mẹ́wàá ló wọlé tọ̀ wá wọn ṣa ọkọ mi ládàá lórí àti ọrùn ká lè kúrò nílùú èmi kọ́ ni o àjòjì tó ń gbé south africa ló sọ bẹ́ẹ̀ kí ló dé tí ẹnu ń kun bàbá ìjẹ̀ṣà kí ló ṣẹlẹ̀ gan ẹ wá àpèrè ká ẹ fi tẹ̀dí àwọn tó yẹ kí o mọ̀ nípa kọ́lá oyèwọ̀ àgbà òṣèré tíátà yorùbá tó jáde láyé mákindé sọ̀rọ̀ lórí ibi táwọn agbébọn kó àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ tí wọ́n jí gbé lọ́gbọ́mọ̀ṣọ́ pamọ́ sí obìnrin kan mọ̀ rèé o tó ń wa mi jẹ́ lójú bí egbére
Oni awon banditi won lo ogun mo tantan wi pe ki on kan le bo awon omo mejeji on gan lo n si ku awon omo ohun enikan to ri ko yo lakata awon banditi nipinle Zamfara lo so be awon afurasi adigunjale yinba pa akeko OOU obirin kan to dede ri iboju ninu yara re o mo ketan tan tan sita o omo kan ni seku po kaka mo bimo ti o seku pa wa o obirin kan mo re to pa iya re ibo lo ti sele e wa pere ke fi tedi owo ti akunrin kan to gigbe pe awon banditi ti wa ji awon akeko gbe ti o si sele ni bayi o si nseju pako pako bi babi alafowo yi ninu gbaga olopa akunrin kan re o o fojojumo toto melo to omo re omodun merinla ibo lo ti sele ipinle Kwara ni o won yin na ni awon kan bo ki royin to ba mi wode to fun ti toni e wa nkan fi idile tabi ke fi idile nkan ki mo tun si royin gan de isale ikoko e ma gbagbe pe ti le ma wo mi kete kete lori itakun ayelujara Facebook e se Diamond 885 TV Diamond 885 TV

àgbà òṣèré tíátà Yorùbá tó tún jẹ́ olùkọ́ fásitì Kọ́lá Oyèwọ̀ ti jáde láyé. Ọjọ́ Ẹtì ní alẹ́ ọjọ́ Ẹtì ọjọ́ kejìlá oṣù karùn-ún ọdún 2026 yìí ni àwọn òṣèré míì bíi Kúnlé Afọ́d àti Yọ̀mí Ọlọ́runláyé kéde ikú Bàbá Kọ́lá Oyèwọ̀. Ọjọ́ kẹtàdínlógún yìí tó sì tún di mímọ̀ wípé ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n oṣù kẹta ọdún 1946 ni olóògbé Kọ́lá Oyèwọ̀ délé ayé. Ìlú Ọ̀bá Ilé nípínlẹ̀ Ọ̀ṣun ni wọ́n bí sí, tó sì bẹ̀rẹ̀ iṣẹ́ eré tíátà pẹ̀lú ẹgbẹ́ òṣèré Oyin Adéjọbí. Kọ́lá Oyèwọ̀ ṣe eré tíátà fún bí 100 ọdún. Lára eré tó ti kópa ní Ṣàngó, Kò Ṣé Gbé àti Super Story. Bákan náà ni olùkọ́ àgbà ni olóògbé Oyèwọ̀ tó sì gba oyè ọ̀mọ̀wé nídìí eré ṣíṣe ní Fásitì ìlú Ìbàdàn. Fásitì Ọbáfẹ́mi Awolowo ni olóògbé náà ti ṣiṣẹ́ olùkọ́ni. Ó sì tún ṣiṣẹ́ ní Fásitì Rìdímà àti Èlízádé. Ìròyìn tó ń tẹ̀ wá lọ́wọ́ ní yàjọ́yàjọ́ lásìkò náà ló fi ìdí rẹ̀ múlẹ̀ wípé àgbà òṣèré tíátà Kọ́lá Oyèwọ̀ wọn ló jáde láyé o. Ìrọ̀lẹ́ ọjọ́ Ẹtì ọjọ́ kejìlá oṣù kẹfà ọdún yìí ni ìròyìn ikú àgbà òṣèré náà gba orí ayélujára kan, tó sì di mímọ̀ látọ̀dọ̀ gbogbo àwọn tí wọ́n gbé ìròyìn náà tí wọ́n gbé jáde. Láìpẹ́ yìí ni olóyè Kọ́lá Oyèwọ̀ ṣe ayẹyẹ 100 ọdún lókè èpẹ̀. Bó tilẹ̀ jẹ́ pé a kò tí ì lè sọ irú ikú tó pa àgbà òṣèré náà, àmọ́ ó ṣiṣọ lójú rẹ̀ nínú ìròyìn kan pé àìsàn ìsétọ̀ ń bá òun fínra. Ó ní irú eré sinimá ni Kọ́lá Oyèwọ̀ ti kópa, èyí tó sọ di olókìkí. Lára àwọn sinimá náà ni Ti Olúwa Ní Ilẹ̀, Ṣaworo Idẹ, The Gods Are Not to Blame, Abibili, àti bẹ́ẹ̀ lọ. Mákindé sọ̀rọ̀ lórí ibi táwọn agbébọn kú àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ tí wọ́n jí gbé lọ́gbọ́mọ̀ṣọ́ pamọ́ sí. Gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ lọ́mọ̀ ti sọ̀rọ̀ lóbùlà o nínú àtẹ̀jáde kan tó fi síta fáwọn akọ̀ròyìn pé nínú igbó ìjọba Old Oyo National Park làwọn ajínigbé náà wà pẹ̀lú àwọn akẹ́kọ̀ọ́ àtàwọn olùkọ́ tí wọ́n jí gbé níjọba ìbílẹ̀ Oríire lọ́gbọ́mọ̀ṣọ́. Mákindé kẹ́dùn pẹ̀lú ẹbí àti àwọn èèyàn tí wọ́n jí gbé náà wípé ó ti ń lọ bí oṣù kan báyìí o táwọn jàǹdùkú agbébọn jí àwọn èèyàn wọn gbé lọ. Gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ sọ pé òun mọ̀ pé nínú ìpayà ọkàn àti ìnira làwọn ẹbí àwọn akẹ́kọ̀ọ́ àtàwọn olùkọ́ náà wà láti ọjọ́ 15 oṣù karùn-ún tí wọ́n ti jí wọn gbé. Àmọ́ Mákindé fi dá wọn lójú pé àwọn ẹ̀ṣọ́ elétò ààbò kò dáwọ́ iṣẹ́ dúró láti rí pé àwọn èèyàn tí wọ́n jí gbé náà padà wálé lálàáfíà. Ìròyìn eléyìí ó bá ní nínú jẹ́ jọjọ o. Aisha ti Oríkóyọ níbùba àwọn ajínigbé níbi oṣù mẹ́fà tó lò lákàtà wọn. Ó jẹ́ kó di mímọ̀ pé àtúnwọ̀n àtàwọn ọmọ mẹ́ta làwọn ajínigbé náà kó ní pampá mọ́ra o, tó sì ní méjì lára àwọn ọmọ òun ló dágbére fáyé lákàtà àwọn ajínigbé náà táwọn ajínigbé sì fẹ́ dáná sun wọn. Àmọ́ òun bẹ̀ wọ́n wípé kí wọ́n jọ̀kan jẹ́ kó ń sin àwọn ọmọ náà fúnra òun. Ó náà fúnra ara òun lòún gbé ilẹ̀ tó ń sin àwọn ọmọ méjèèjì náà sí. Àmọ́ lẹ́yìn oṣù mẹ́fà táwọn lò níbùba àwọn ajínigbé náà ní Oríkùn Oyo láṣáálẹ̀ ọjọ́ kan táwọn ní àǹfààní láti júbọ ehoro kúrò ní àkàtà wọn. Ìròyìn eléyìí ó gbé àgbọ̀dọ̀ lọ́wọ́. Ọlábísí Ọ̀nàbànjọ ìyẹn Fásitì OOU Àgọ́-òwòye nípínlẹ̀ Ogun ti wà nínú ìlà ìlò látàrí ìṣẹ̀lẹ̀ eléyìí tó wáyé sí akẹ́kọ̀ọ́ tó wà ní ìpele àkọ́kọ́ pẹ̀lú bí ó ṣe dímọ̀ pé àwọn afurasí adigunjalè ni wọ́n pa akẹ́kọ̀ọ́ yìí. Akẹ́kọ̀ọ́ náà ni orúkọ rẹ̀ ń jẹ́ Láwánsìn Anthony Abiodun. Òun náà ló sì ń kẹ́kọ̀ọ́ ní Department of Arts and Social Science Education. Ìṣẹ̀lẹ̀ àgbọ́sọgbánu náà wáyé lásìkò tí àwọn adigunjalè lọ ṣe ìkọlù ní agbègbè Àgọ́-òwòye, eléyìí tó ṣokùnfà bí ọmọ náà bí wọ́n ṣe pa nípa jábọ̀gún. Nínú àtẹ̀jáde tí Fásitì náà fi síta látẹnu agbẹnusọ rẹ̀ Ọ̀gbẹ́ni Níyì Odùwọlé ló ti jẹ́ kí ó di mọ̀ pé inú ẹkún òun ò ṣe é. Òun náà ni Fásitì náà wà tí wọ́n sì ní kí gbogbo akẹ́kọ̀ọ́ máa lọ sí ilé o, wípé ètò ẹ̀kọ́ kò ní àǹfààní láti wáyé lọ́jọ́bọ tá a wà yìí, ìyẹn ọjọ́bọ àná.
ni iroyin le n pariwo pe egba ni elaja bakan na lo di ori mo ni ori mi gba mi fọran akale kan lo wa lori itapon ayelujara o to n se afihan obirin kan nibi to tin ke si gbogbo mo orile ide Nigeria o ni ki won gba ohun o ninu yara igbalejo sitting room lo n dede wo lati nu yara to n si ri iboju kan lori ise anbe oni gbogbo ayika lo n wo pe ta lo fi iboju si bi o amo titi di asiko to n wa live lori itapon ayelujara o n ko ti mo eni to fi iboju na si iyara igbalejo ohun ile se olopa ti ko ma mu gari sawo arabirin kan o eni ogun odun Aisha Azan lori esun wipe o pa iya aya re eni odun 97 years old o na ni iya aya re toruko re nje Ajia Umukusum ninjoba ibile Daura ni ipile Katsina ninu atijade ti alukoro olopa Sadiq Aliyu fisita lojoru ni ipile Katsina lo ti je ki odi mimo ipe isele na waye ni ojo kejilo osu kefa odun ta wa yi o ni dede ago meje asale lasiko ti afurasi yi nise ni o dede gbe aga to je igi o si jamo iya aya re lori o eleyi lo mu ki iya aya ri ko wa ninu agbara eje won sare gbe digbadigba lo si ile ewosan nigba ti won yo gbe iya aya re de ile ewosan nibe la won dokita ti ni oku leleja ata eleyi lo sokunfa bi awon ara adugbo se ke si awon olopa ni bayi omo ogun odun na tin seju pakopako bi bebi alafowo yi ninu gbaga afurasi kan toruko re nje NS Ugbomoko lagbegbe Afuze o na ni owo palaba re segi o pelu bo se ke si awon araalu o lawon bandi ti wa laarin ilu won asose owo won o amo ninu atejade ti alukoro olopa eno iku adem fisita ni ojo bo ni ile se olopa ipinle edo ni won ti ni bayi owo awon titi arakunrin na ni odun 32 to je wipe lati odo re gan ni iroyin na to ti tan kaakiri o o na lo si gbe iroyin eleje na sita wipe awon banditi ti wa laarin ilu to si je pe o fege iroyin ni bayi omokunrin na tin seju pakopako bi bebi alafowo yi ninu gbaga olopa so how ni reach bayi lo nipa awon kan bo ki iroyin to jade ni arin ose idi ta ma fi mu awon iroyin wa fun yin na ni wipe lati fi sin wa ni gbero ipako lati fi si odi won aye wa lati se agbeyewo lori re daada wipe ibi ti awon kan jin si ka wa na o mo jin si be o na la se ma mu awon iroyin wa ki se lati fi deruba yin o un la se ma nka fun wa ni ori eto a wa ni reach bayi lo lori eto fun ti asale toni e se gan ni o gbogbo eyin ti ede tile fun etigbo ati aya igbase ti a o fi gbe yewu daada ba se ti gbo lori eto lasale yi emi tin yin toto olubukola omo bori owo honorable ambassador omo bi omo ologo tun rogolo tun ma rogolo titi di ojo ale amolara bi oyinbo awele wa bi eye okin emi na ko anu olon mo ri gba yoku ti je ose tun bo ta ma pade lori eto egbe yewu lati kan ni diamond 88.7 fm ipade wa bi oyin o dabo.

0: bọ́dà sọ di tẹ́yìn mọ̀ bàtọ́ ṣe kọ̀m̀pútà
1: ìgbà tí wọ́n ṣe
0: ìgbà wo náà ṣe
1: mẹni tó ṣe
0: kí lẹ́yìn tó máa ń jiyàn báyà
2: mú kí lẹ́ ń jiyàn sí ṣé ẹ ti gbọ́ nípa ètò tó ṣàtúpalẹ̀ àwọn ìwádìí lórí bí àwọn ohun ìdàgbàsókè tá à ń fojú rí láwùjọ wa ṣe wáyé ẹni tó ṣe wọ́n tẹ mọ́ ọdún tí wọ́n gbé wọn jáde
3: kí ló orúkọ ètò ọ̀hún
2: àràǹdẹ̀kùn ni
3: àràǹdẹ̀kùn
2: bẹ́ẹ̀ ni àràǹdẹ̀kùn pé kọ́mọ olóògì ni wá já tiẹ̀ kárí lórí ètò àràǹdẹ̀kùn náà lẹ́ ó ti máa gbọ́ nípa àwọn onírúurú ìwádìí ìmọ̀ ìjìnlẹ̀ táwọn ọ̀jìmí onímọ̀ ìjìnlẹ̀ ṣe lágbàáyé tẹ máwọn ohun èlò tí wọ́n gbé jáde ètò àràǹdẹ̀kùn ètò tó wà educative informative bẹ́ẹ̀ ni àwàdà kẹ́ríkẹ́rí òní gbẹ̀yìn lórí ètò yìí o tàwa ni atọ́kùn ètò yìí ọ̀làǹrẹ̀wájú ògúnníyì ọ̀pá ẹ̀bìtì ní gbogbo alẹ́ ọjọ́ jímọ̀ friday lágo mẹ́sàn-án alẹ́ lẹ́ẹ̀ mọ jẹ̀gbádùn ètò yìí lóní rẹ́gẹ́dẹ́ fín àràǹdẹ̀kùn ètò tó ń sọ nípa ìwádìí ohun àwárí àwọn ohun

0: mímọ nínú mímọ.
1: Kábíyèsí.
0: Funfun nínú funfun.
1: Bẹ́ẹ̀ni.
0: Ọlọ́run ọba mi àkọ́dá ayé. Ọba mi awọkọ̀ mọ́ dànù.
1: Ìbá.
0: Ajúbà rẹ̀ lálẹ́ òní.
1: Ìbá ooo.
0: Ìwọ náà lọ lọ́rùn.
1: Ìwọ náà.
0: Ayé bá ń jáyé.
1: Bẹ́ẹ̀ni.
0: Ìwọ náà ló mọ ọjọ́ lọ́rùn.
1: Kábíyèsí.
0: Bí ò bá sì sáyé mọ́. Ìwọ náà ló mọ ọjọ́ lọ́rùn.
1: Ìwọ ni.
0: Ọba tó lóyún ara rẹ̀. Tó gbẹ̀bí ara rẹ̀.
1: Ọgbà o.
0: Tó sì sọ ara rẹ̀ lórúkọ.
1: Bẹ́ẹ̀ni.
0: Ajúbà rẹ̀ lálẹ́ òní.
1: Ajúbà.
0: Orí pé ìwọ náà là á mọ pé.
1: Ìwọ ni.
0: Báyé bá ti ń jáyé báyà á mọ ajúbà rẹ̀ ni.
1: Ìwọ ni kò sẹ́yìn.
0: Á sì mọ fìyìn fún ọ ni.
1: Ogo.
0: Nítorí pé ìwọ lọ lọ́rùn.
1: Ìwọ ni o.
0: Ìwọ là kọ́dá ayé.
1: Ìwọ ni.
0: Aṣẹ̀dá ọ̀run.
1: Kábíyèsí.
0: Ọba tó lè pààyàn.
1: Ìbá.
0: Téèyàn ò lè pa.
1: Bẹ́ẹ̀ni.
0: Ọba tó lè mú ni. Téèyàn kankan ò lè mú.
1: Ò lè mú.
0: Ajúbà rẹ̀ lálẹ́ òní o.
1: Ìbá.
2: Yàgbo yàjú.

0: àwa náà wá fọ pé àtìyìn fọlọ́run lálẹ́ òní. Gbogbo àwa náà dúpẹ́ fọlọ́run lálẹ́ òní.
1: A dúpẹ́ o.
0: Torí pé ọpẹ́ lọ̀rọ̀ wá jẹmọ́ ògùn náà
1: lọ́wọ́. Ọpẹ́ ni ọpẹ́ ló ń jẹ.
0: Ṣé ẹ gbàgbé pé ètò tá a pè lára ìdálẹ̀ ń gbọ́?
1: Bẹ́ẹ̀ni.
0: Ní Diamond láwà jákèjádò àgbáyé àwa sonísun.
1: O ti ń tábì ṣe.
0: Bá a ṣe wádé lálẹ́ ètò ní.
1: Ìbá.
0: Atúkọ́mọ̀ làlú jáde.
1: Adé àtúnkọ́dé.
0: Ó ọ̀kan ṣoṣo ètò rèé ti bí apólògbòlògbò.
1: Bẹ́ẹ̀ni.
0: Adélálé òní rún.
1: Adé o.
0: Èmi akọ́yìnbó ni bímọ kó sọ ń dáadáa. Haúsọ̀ níbi tiẹ̀ kó pè lókè Ìchukwu. Ọlá ti rin iwájú Ògùn ní Yọ̀pá ibi tí lèmi ń jẹ́. Alákàfẹ́yẹrẹ ìjálùkù international presenter ọmọ láti fabọ́lámù kọyẹn gan ó kó pápápá fírẹ̀ nakanakan gbára ẹ̀ lọ́wọ́ kanakana mo ní ẹ̀mà kó àjálẹ̀ ètò ní àràǹdá o.
1: Àràǹdá ẹ̀kùn tọ́ ẹ̀mí bàbá lábúlé wa hàn amúlùdùn àdìdẹ mọ́gbàgbé ìdí ọmọ àsìkò kí ó tó mọ ọmọ àwòyíwọ̀ kó tó rí náà. Apárí ti ń gẹ pọ́ǹkì abirimúse fẹ́ǹsì tí ẹ máa ká lẹ́wọ̀ àràǹdá o.
2: Àràǹdá ẹkùn.
3: Kẹ́ni bá mi lé lórúkọ tèmi, ó sì ń lè bá mi ọmọ àlọ́ ìjẹ́lú kọ. Ẹ kú lé ẹ̀ka lẹ́ẹ̀kọ́ àìlẹ́ẹ̀kan sí ẹ̀tún gbádùn alásọ̀lẹ̀ yìí. Ẹ bá kàfi délé kẹ máa bá ọ̀ka lọ. Àràǹdá o.
2: Àràǹdá ẹkùn. Ẹ̀ka lẹ́ẹ̀ka bọ̀ sórí ìtòun gbogbo tẹ ti ní àǹfààní àti orí ọ̀fẹ́ láti tún máa gbọ́ wa. Ẹ̀kọ́ ọjọ́ méjì, ẹ̀kọ́ ọjọ́ mẹ́ta, alágbára lọ́wọ́ lọ́rọ̀ bá mi òkè. Etí tẹ fi ń gbọ́ akùnrin kátà tẹ mọ̀ náwó sí àmì àṣẹ ìdùnmọ̀rẹ̀. Orúkọ tèmi náà ti yí padà ọmọ yín àbúrò yìí olólùfẹ́ yìí. Olúwa gbé mi ga ọmọ akín pẹ̀lú mi. Lórúkọ ti tèmi Agùn Táṣọ́lù Ẹkùn ọkọ ìyàwó rẹ̀ lẹ́pá by Táṣọ́ ọ̀rọ̀ bọ̀ by four success percent àrí afẹ́fẹ́ ọ̀rọ̀ akin ọmọ akin lórúkọ tèmi tí mò ń kin lálẹ́ tèmi pẹ́ gbádùn wa dáadáa gẹ́gẹ́ bẹ́ẹ̀ tí mo ń gbádùn wa látẹ̀yìn wa ẹ mọ̀ lọ́bì kankan nítorí pé a tún gbé tuntun dé lálẹ́ tèmi nínú ètò tá a pè ní àràǹdá.

0: Atúndébí ìṣẹ̀wá náà ni olórí ètò ọ̀hún fúnta lẹ́ẹ̀tọ̀ ní
1: òun
0: bẹ́ẹ̀ bá gbàgbé bí ọ̀sẹ̀ méjì sẹ́yìn a sọ̀rọ̀ lórí àwọn tí wọ́n ṣe nǹkan tó jẹ́ pé n tí wọ́n ṣe náà ló gbẹ̀mí lọ́rùn wọn
2: máa
0: fi pé ọlọ́run má jẹ́ kí n tí ó pa wá kó wù wá o iṣẹ́ ọwọ́ wa kó má kọjú ìjà sí wa iṣẹ́ ọwọ́ wa kó má gbẹ̀mí lọ́rùn wa o ṣùgbọ́n lálẹ́ òní a tún dé padà náà nù a fẹ́ wo àwọn kọ́ńtínẹ́ǹtì kọ̀ọ̀kan ká tún máa wo àwọn abalabò mí o a fẹ́ wo àwọn orílẹ̀-èdè kọ̀ọ̀kan náà a fẹ́ wo àwọn tó ṣàwárí àwájáde nǹkan láwọn orílẹ̀-èdè wọ̀nyí
2: ṣùgbọ́n
0: ilé la ti kẹ́sọ̀rọ̀ dé
2: torí
0: pé èèyàn dúdú lèmi ń ṣe o mọ̀ ti bàbá lábúlé o
2: ọmọ nàìjíríà lèmi náà
0: ọ̀dà náà yàtọ̀ fún pé mo jẹ́ nàìjíríà ọ̀rọ̀ nípa àwọn èèyàn dúdú tá a mọ̀ sí black lágbàáyé
2: táwọn
0: náà ń ṣàwárí àwájáde nǹkan ni kí ni nǹkan tí wọ́n ṣe
2: ọjọ́
0: wo sùn ọdún wo ni wọ́n ṣe gbogbo ẹ̀ náà lámọ̀ mẹ́nuba lábala ilé yìí fọ́tọ̀sẹ̀ yìí síwájú o lágbọ̀n bẹ́ẹ̀ ó dá ẹ má gbàgbé pé dúdú tá à ń wí náà ń bẹ nú àwọn èèbó àwọn èèbó dúdú náà ń bẹ
2: bẹ́ẹ̀ ni kò sí rọ́ńbẹ́
0: ó dá jẹ́ ọmọ láti bí lálẹ́ ẹ̀tọ́ ni
2: ó fẹ́
0: kẹ́ ẹ mọ púpọ̀ kẹ́nìkẹ́nì ọ̀dọ̀ rẹ mo ti fẹ́ gbé lálẹ́ òní
3: nínú ó dá
2: kẹ́kẹ́
0: ń bẹ̀ torí pé bàbá ń sọ nípa àwọn kan táwọn aláwọ̀ dúdú ẹ̀yẹ àwọn tó ní àwọ̀ táwọ̀ wọn dúdú náà ṣe ó lè jẹ́ èèbó ó lè jẹ́ ọmọ nàìjíríà ó lè jẹ́ ọmọ áfíríkà ó sì lè jẹ́ black america o ó dá kẹ́kẹ́ ń bẹ̀ eré eléyìí tí ń tutù mọ́ ọyìn tó ń wò yìí air conditioner mi
3: ní
0: tá a wá ń wò yìí bó láti ṣàwárí àwájáde kíní tá à ń wò yìí látọwọ́ ẹni tí ń ṣe èèyàn dúdú o ó dá ẹnìkan bẹ̀ lè gbàgbé orúkọ rẹ o frederick m jones ní jẹ́ frederick m jones ẹni tá a wò yìí lọ́jọ́ kejìlá nínú oṣù keje ọdún 1949 ló ṣàwárí àwájáde air conditioning tiẹ̀ eléyìí tó ṣe tiẹ̀ jáde o air conditioner
3: ọ̀pá
0: pé aircon ó ṣe tiẹ̀ bóde lọ́dún náà lọ́
3: o ṣeun
0: ọjọ́ kejìlá oṣù keje 1949
3: o ti kọ́lẹ̀
0: o ṣe tiẹ̀ bóde
3: òkùṣẹ́
0: ọkọ́lẹ̀
3: mo ti kọ́
0: ọtí mọ̀ náà nìyẹn nírọ̀rùn lálẹ́ yìí.

0: alábúlé o.
1: Ǹjẹ́ o.
0: Tún dọ́dọ̀ tẹ̀yìn náà nù.
1: Káàbọ̀.
0: Mo káàbọ̀ lóòótọ́
1: o. Káàbọ̀
0: o. Mo sì tún kúrin o. O dá nǹkan kan tó rèé o.
1: Mà fẹ́ mọ̀.
0: Mo fẹ́ kẹ́yìn náà o túmọ̀.
1: Jámísì.
0: Auto fishing device ní jẹ́. Auto fishing device. Eléyìí ase bóde látọwọ́ arákùnrin kan ni.
1: A fẹ́ mọ̀.
0: Náà dúdú ọ bí Gbẹ̀ngà kí pẹ̀lú o.
1: Bẹ́ẹ̀ni.
0: George Cook ní jẹ́.
1: Ọ̀sẹ̀hun.
0: George Cook ta wúyì. Lọ́gbọ̀n ọjọ́ nínú oṣù karùn-ún. Ọdún 1899.
1: Ọpẹ́.
0: Ọgbọ̀n ọjọ́ oṣù karùn-ún 1899.
1: Ọ̀làjẹ́.
0: Sàwárí àwá jáde. Auto fishing device tẹ̀ tó ṣe bóde ńgbà
1: náà. Ọ̀sẹ̀hun ọ̀sẹ̀hun gbìyànjú.
0: Gbogbo ìlú tí wọ́n fi ń pẹja ni.
1: Ọ̀sẹ̀hun nínú odò àbí.
0: Ọ̀sẹ̀hun.

0: kódà náà bá ṣe ń bá bọ̀ lórí ètò fún tòní
1: o
0: wẹ̀rẹ̀ wẹ̀rẹ̀ ni
1: o
0: o kẹ́ni
1: mọ̀
0: tó dọ́dọ̀ rẹ padà nù
1: ìkẹ́kàn
0: rèé o blood plasma bag ni wọ́n ń pè blood plasma bag kíní tá a wú yìí tó bá fẹ́ ra ọlọ́mọ jarugun àárín gbẹ̀jà àárín kíní ibẹ̀ náà máa ń rú ẹ̀jẹ̀ sí o dà blood plasma bag tá a wú yìí
1: bó
0: láti ṣàwárí àwá jáde náà
1: tó
0: ṣe pẹ̀lú èèyàn dúdú gangan ni o mo fẹ́ kó farabalẹ̀ kó lè mọ̀ lálẹ́ yìí náà ni
1: ẹnìkan
0: bẹ Charles Drew níjẹ́ Charles Drew ẹni tá a wú yìí lọ́dún 1945
1: ló
0: ṣàwárí àwá jáde irúfẹ́ láìlọ́nà tán pè ní ìyẹn blood plasma bag
1: ló
0: ṣe tiẹ̀ bóde o ọdún 1945 nígbà náà Charles Drew
1: n
0: tó ṣe òun náà là ń sọ
1: yìí.

0: kẹ́nikẹ́ni ìwà tó dọ́dọ̀ tiẹ̀ náà nù lálẹ́ òní
1: o
0: lórí ètò àràǹdẹ̀kùn náà ni
1: ẹ̀yìn
0: tẹ́ ń gbé wa lámọ́ọ̀dì jákèjádò àgbáyé lẹ ti ń gbé wa o
1: níbẹ̀
0: láwa àwa sóṣù bá sí ń wí
1: o
0: nkankan rèé cloth dryer ni wọ́n ń pè é cloth dryer
1: bó
0: láti ṣàwárí eléyìí náà
1: látọwọ́
0: èèyàn tó dúdú bíi tèmi tiẹ̀ àní à ń sọ nípa àwọn aláwọ̀ táwọn àwọ̀ wọn dúdú
1: ṣùgbọ́n
0: táwọn náà ṣe nǹkan bóde táwọn òkúpa yòyò bíi ti bàbá lábúlé cloth dryer ta wí yìí
1: ẹni
0: tá à ń wí yìí GT Samson ń jẹ́ GT Samson
1: ó
0: ṣàwárí kinní yìí lọ́jọ́ kẹfà nínú oṣù kẹfà ọdún 1862 ni
1: o ọjọ́
0: kẹfà oṣù kẹfà ọdún 1862 ni GT Samson ló ṣàwárí cloth dryer
1: ó ṣeun
0: ló ṣe bóde ńgbà náà ó ṣeun
1: òun
0: náà ló dẹ̀ ti mọ̀ nírọ̀rùn yìí
1: àràǹdà
0: o
1: àràǹdà.

0: alágbélé o. O náà orin lè ń gbọ́ òun.
1: O ní mò ń gbọ́.
0: Mo fẹ́ kẹ́ gbádùn ẹ̀ dáadáa ni.
1: Ọ da ọ sẹ́wọ̀n.
0: Nǹkan kárí dust stop níjẹ́. Dust stop táwọn yìí. Ẹni tí mo pè ní ó dọ̀sì lẹ́ẹ̀kan ni. Náà ló ṣe é bóde. Lọ́jọ́ kẹwàá oṣù kejìlá. 1878 ni o. Ọjọ́ kẹwàá oṣù kejìlá. 1878.
1: Ọ̀nà jẹ́.
0: Mo sì dust stop bóde o.
1: Bẹ́ẹ̀ni.
0: Ni mo pè bàbá.
1: Ìmọ̀ yìí náà.
0: Ẹ tún mọ̀.
1: Ẹ tún mọ̀ o. Sọ
0: Baba o, ti gbọ́ nkankan.
1: Mama bẹ́ẹ̀.